ọṣẹ́ o ó ń dùn yùn gbà létí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fíẹ̀sì.

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo

0: Kivo 3 in 1. Bon mini kolo ku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
4: Here you go, dear.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Milo!
8: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
9: S E L E R R I E salary
8: ah boda mi espelli no di salary oya lopin gbianju espelli turmeric
10: T U R M E R I C turmeric
8: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
11: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
12: 32 FM tun pa na rayo pelu asekagba to mile julo ninu awon eje agbaba ni ile yero ikọ meji adaru oseju to ba mo be ati fi eye gagara ibo ni wa fe wa ni bi asekagba idije fe eye UEFA Champions League lagbo jo osu karun odun ta wa yi
13: kemi ni point
12: Fẹsẹ̀wọ̀sẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Odifero Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀. Gbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìn wá. Ẹ wájú ọlọ́dún kọ́mẹ́tì ìlédè Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ìgbà bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò lẹ́tọ̀ lọ́nà kódà ẹ̀bùnwó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ ìwọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀jọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán ní gbàgede Watershed ní Odifero Nìbàdàn.

0: pleasures.
1: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
2: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀. O pọ kokọ ke o pọ
3: o si olorun mi o pọ o pọ o pọ
2: 32 FM 94.9 a nferin gba gbogbo aye

0: lókè lókè báyìí là bọjọ ibi gíga gíga òun là báyìí àtikéwà káàbọ láàárọ tèní àkéwà sí ìkànnì adẹrin pòṣónú 32 fm laughter house premier hill òkè téńté premier ní mọkọlá níbẹ̀ la fi kalẹ̀ sí láàárọ tòní ta ti gbé sọ̀wédowó ta ti gbé ka yín mọ́lé ẹ̀yin ọmọ ọjọ́ wa tí wọ́n bá ti máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ẹ ti mọ̀ wípé rétò náà láti máa ń fún yín jọ láti máa ń fún yín tán bó ṣe ń lọ lágbọn eré ìdárayá pàápàá bí a ti ń sọ ìwé bí a ti ń sọ ọdọ bí a ti ń sọ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bí a ti ń sọ ọdọrọ ẹ̀yàwó white paper boys tá a mọ ẹnu ẹ̀ àtẹ̀tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ sọ̀wédowó rẹ̀ òní ìkànnì adẹ́rin pòṣónú 32 fm 94.9 níbi tí àwa ọmọ pẹ́ tá a ti máa ń gbọ́ pẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ àtúnṣe láàárọ̀ tòní èmi àtàwọn ọkọ̀ ètò yìí a ti wà ń kọ́lẹ̀ láti fún yín tán ìyẹn bó ṣe máa jẹ́ ìyẹn láàárọ̀ tòní a ti ń súnmọ́ kùnkùndùn lesa 2025-2026 season a ti ń súnmọ́ kùnkùndùn ẹ lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn kan ó tẹnu bodò léèní bákan náà lọ́la àwọn kan náà fàdàgbà rẹ̀ wọ́n fi rọ̀ nígbò bá tán yóò wá ku àwọn tí a máa mú wa fún yín bá ṣe máa ṣe àtùjẹ kẹ máa gbọ́ ṣùgbọ́n láàárọ̀ tòní a tún fún yín tán a gbé yín débẹ̀ a ní fi yín sílẹ̀ lójú ọ̀nà ransom kuti ẹnìtàn the ransom sport ọmọ tí ò ní kú mọ́ láéláé mú kí wá káàbọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe ń wò mí láǹfà ládàra pọ̀ mọ́ mi ní facebook 32 fm 949 ẹ̀yìn ẹ̀ bákan náà youtube 32 fm 949 ìbàdàn ẹ̀yìn ò ní fò kó fa pákan fò lórí sọ̀wédowó di fá àbàdà àwa tó kù
1: 32 fm 949 ìfẹ̀yìn
0: ẹ̀ ìfẹ̀yìn ẹ̀ ní facebook youtube ìfẹ̀yìn ẹ̀ náà ní youtube okay. Àwọn ẹ̀kọ́ ètò tó kù náà ẹja kára lé ka tara bọ́ṣẹ́.
1: Ẹ káàárọ̀ yẹn lólùfẹ́ wa bí Bọ́lá Lámì lórúkọ mi.
2: Akínkùn mi ìdọ́rọ́pọ̀ náà kì í kàbọ̀ sórí ètò sọ ètò wẹ́ẹ́ máa bá wa bọ̀.
0: Ransom kú tí ẹni tàn di ransom sport ọmọ tí ò ní kú mọ́ láéláé. Láàárọ̀ yìí a ti gbé wa débẹ̀ gẹ́gẹ́ bá ti máa ń gbé débẹ̀ ìyẹn ní gbogbo ìgbà. Ṣùgbọ́n máa bẹ̀rẹ̀ láti orílẹ̀ èdè Spain níbi tí àwọn ti máa fi àdàgbà sáà tí wọ́n rọ̀ ìyẹn lọ́sàn yìí. Àti àṣàlẹ̀ bákan náà Spanish La Liga ìfẹsẹ̀wọnsẹ̀ gbogbo wọn ni wọ́n jọ gbà pọ̀ ṣùgbọ́n àwọn tí ó ṣe é ṣe kí ó sọ ìwé kó sọ dowó fún wa òun ni màá mẹ́nuba láàárọ̀ tèní táwọn olùkọ́ mi tó kú bá dẹ̀ tó rí nǹkan tó yàtọ̀ sí tèmi rí àjọ pa ọpọlọpọ̀ àjọ fún ẹni nǹkan tó dáa ìyẹn lórí sọ̀wédowó láàárọ̀ tèní kí n bẹ̀rẹ̀ láti inú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé láàrin Alaves àti Rayo Vallecano. Alaves Rayo Vallecano nígbà tí mo tú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí dáadáa mo rí pé bí Alaves bá ti jagudu pé wọ́n borí gan léni wọn níbi tí wọ́n ń lọ torí pé goal difference tó wà láàrin àwọn àti ẹni tí ń bẹ ní ààyè tó yẹ kán bọ́ sí tán bá borí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kò favour Alaves tó túmọ̀ sí pé kò síbi tí o lè gbé wọn dé ṣùgbọ́n mo rí Rayo Vallecano gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí lókè ta kó borí tàbí kó ta omi x2 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn.
2: League orílẹ̀-èdè Spain lè ní ó tọ́ kíyàn gbìyẹ̀wò dáadáa ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí ò kì í ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ kan tíyàn lè nà anyhow. Bí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé ipò kẹrìnlá ni kò Alavesi wà lórí tábìlì wọn nínú League orílẹ̀-èdè Spain. Ṣùgbọ́n níbi tí wọ́n wà yẹn wọn tí ìbọ̀ ológun relegation at least ó kéré tán wọ́n nílò àmì kan láti ṣe fi dúró sínú League orílẹ̀-èdè Spain ní sáà tó ń bọ̀ wọ́n ní 43 points níbi tí wọ́n wà. Ẹn tó wà ní number 18 ní kò Girona ní 40 points òun náà sì lè ní 43 goals minus 3 ikọ̀ Alavesi ní minus 13 Girona ní minus 16 so wọ́n jọ súnmọ́ra wọn kí Alavesi bá padà nùfẹsẹ̀ wọn sẹ̀ ilé ní nínú ilé ẹ̀ ilé yá ó lè bá rẹ̀ nínú díje league ẹlẹ́kejì ní sáà tó ń bọ̀ Rayo Vallecano tó fẹ́ bá play ó ní final láàrin ìsìn sí ọjọ́ mẹ́ta àṣekágbá ìdíje UEFA Conference League láàrin wọn àti ikọ̀ Crystal Palace bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yìí náà sọ púpọ̀ lọ́wọ́ bóyá máa play ní Europe ní sáà tó ń bọ̀ ọ̀nà méjì ló ní ìzídà kó borí ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́jọ́ Wednesday Conference League final tàbí kó na ilé torí àmì kan ló wà láàrin wọn àti Getafe àmì mẹ́ta ló dẹ̀ wà láàrin wọn àti Celta Vigo so ó sì lè qualify fún Europa League àbí Conference League láti inú league àwọn méjì síjọ lógun tó pọ̀ láti jà ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó ní bákan nu Alavesi ní the 1 point. Àmọ̀ bóyá Rayo Vallecano máa gbọ́mọ jókòó ni àbí ó lo gbogbo ọmọ ìtàn máa lọ fún Alavesi láti borí tàbí kí wọ́n ta omi.
3: Good Alaves 43 home to score wọn bí kú wọn ó dá gẹ́mọ̀ ro ni.
2: 0-0 pier
3: tó bá lose ó gbé
2: 0-0 gonna appear because
0: me appear.
2: Kiju na ba win 43 ni ISG na le ni. So 44 ti e le gbe duro sinu league le ninu league orile de Spain. IS points
4: last
2: so relegate yes. So 44 le gbe duro so only the lati draw match yi. O shi na Barcelona last week. Ko ti lose kankan no last two games.
4: Yes ko. Come with me.
0: You me awon.
4: Yes ko. Ah, ni le yan.
2: O shi pay king be Rayo Vallecano to ni final lo.
4: Ah. Home to score.
0: Home over 0.5 tabi 1x. La partie ben. Real Betis, awon ati Sevilla. Real Betis, Sevilla. Sevilla mbelo kita Betis ojo kosile. Mori pe se Celta Vigo. Mori Betis. Gege bi eni ti won mi awon. Bo de Levante no. Betis Levante, sorry.
2: Okay.
0: Real Betis Levante. Betis lo wan leti Levante. Yo lo ba lalejo. Mori fe so se gege bi eni ti Levante o mi awon. Ti Betis na o mi awon. Mori over 1. Ninu fe se won se yen go market. O je nte mi ri nbe.
2: Betis o ni nkan ton le mo
4: sa.
2: O ti qualify for Europe last week already. Abi 2 weeks ago already. Levante n ja fun aye lowo. O wa number 15 lori table ni 42 points. Ami kan pere lo fin la iko Girona to wa number 18. Ami meji lo fin la Mallorca to wa number 19. Ti en ni 39 points. Only the last bori fese won say lati le ni chance kankan lati do because
0: ko ba
2: ta omi 43 she le relegate
0: to ba bori gan
2: ko ba bori o le ko ma duro
0: goal difference ma jabo
2: ara ko ba bori o ma duro ko ba bori o ma ni 45 points o le relegate mo ninu la liga an sayi pelu 45 points highest to le
4: 44
2: ni ko ba si ni 44 ni sayi o le relegate mo so pelu 45 points e o le relegate o ti na last 3 games e yen Levante le ni locate akoju Betis o ni nkan to nja fun o le fe lo pare so refit ma se te Levante lati mi awon kan nu fe se won se away over 0.5
4: away over 0.5 mo fe be
0: away over 0.5 tabi over 1.5 either of the two options Celta Vigo at awon ati Sevilla Celta Vigo Sevilla Celta Vigo Sevilla Mori Sevilla lati Burita biko ta o me nigba ti mo tu mo de tori over 1.5 there be go market. Tori Sevilla awon na won jija gbudu won run parun se boya o sese ki nkan senu re fun won yen to ba ma de sat tin bo ninu league le Spain. Sugbon to ba le se n to yato si omi le ni a mo n to sese ko de won bo Celta Vigo awon na gbianju boya o sese ka won ti e duro si ti Conference League to ba sese ka won bori fe se won se yi. Mori 1x model over 1.5 nuno fese won se yen
2: imi nu awon fese won se to ohun na ni kimi to po ni Spain ogun po ni Spain le ni na ogun gidi po Sevilla need the 1 point lati fi confirm pe awon
0: ni relegate
2: because 44 points lo need ko wa ti ni 44 ko ni relegate mo
0: Celta Vigo o fe lo
2: si Europa League nibi to wa yi o se le qualify fun DJ UEFA Europa League to yan ma run lo lo Champions League ni league won lo le the Spain so and the one number 16 lo Europa currently only 51 points yen ko Celta Vigo
4: under threat with Getafe
2: Getafe wa le yen pelu 48 points ki Getafe ba win match ti e le ni ko Osasuna o gba yi e koja niyan
4: ayo
2: le kuno wa le yen na to na si le sumo iko Getafe ogun wa laarin awon meteta in fact Valencia gan si wa ninu ogun yen so
4: Getafe ti lo watch it again minus 7 ni gbese Getafe so
0: Celta Vigo for goals advantage
4: go advantage wa fun Celta Vigo so se Getafe fe go meje ni
0: ko possible
2: o le ri meje score especially ko ju Osasuna
4: aye Celta Vigo ti duro
2: so ale emi atele Sevilla nu fe se won se lati mi awon kan Sevilla to score one goal tabi king gbe iko Sevilla lati bori tabi ki won ta omi x2 tabi away over 0.5
4: away over 0.5
0: away over 0.5 ni akotan ara ka file be la Sevilla Celta Vigo ati Sevilla muri Espanyol ati Real Sociedad Espanyol Real Sociedad Espanyol to Espanyol lo to ni won awon na won gbianju boya o sese ki awon na ri nkan mu bo to ba ma bi sa ti bo bakan na ni Sociedad ibi ta won na wa o nse bi pe okan won ti bare
4: o wa Sociedad
0: so Espanyol na lo ni nkan to po lati se ni fe se won so ile na mo de si joko si to tumo si po sese kanfani kan ti e wa die iyen fun won nigba ti fe se won so e ba gbina ya mo ri pe se Espanyol lati pre tabi ko to mi 1x to ba se ko mi awon kan le mo de turu over 1.5 go market
2: ikọ meji ti oni nkankan to jo nja fun ni
0: amen
2: awon mejejo ikọ ria society di popo e wa lo wa o ba rin jina to bo leju ko le relegate
0: ni sa yi papa ta ko bo si 12
2: ni bi to de ba side o ma play ro pan sa to nbo to gba idije league idije cup won ninu league orile de spain be copa de rey o ti gba copa de rey lo atletico madrid so ko ni nkankan to nja fun mo espanyol na le relegate 45 ni won jo ni ki ma ma gbe mese won se rara magbe espanyol to wa nle to de wa ni better form o ti na meji le rally anti e magbe ko un score goal kan o mu va 0.5
4: ti mo ba ma gbe game rara mi o ni play
0: oda emi ri pe espanyol ni nkan to po lati mu nu so se boya ko ko mi awon kan and so that not there awon na scoring side awon na won ma nse dada lati mi awon sibo kita no wa koju espanyol o se se ki go kan waye laarin awon mejeji ka fun espanyol ni goal yen boya home over 0.5 ka feel e be ada ti le gbe ni one next to ba sese apati be Real Madrid at Atletico Madrid that is Madrid derby mi o fe lo jina lori fe se won se ti awon oluko mi ba ri nkan to tu yato si temi ki won number sugbe mi ri go meji pere ninu fe se won se over 1.5
2: Bilbao ni ki se Atletico
0: Bilbao sorry Atletico Bilbao
4: Alawale
2: Madrid lo wa ninu fesewonse Bilbao lo nlo gege bi alejo ifesewonse yi o Madrid o ni anything to le ko le lose the league number 2 to wa ko se ndo le gbe kuro Bilbao na ni number 12 to wa ko le relegate mo o ti ni 45 point already awon mejejojo ni nkan kan ti won jo nja si ni ogun po ninu Madrid lowo yi ki ma ma gbe fesewonse rara kan sha fi mi go meji over 1.5 en to ba won ko score
4: somebody is around the corner watching Real Madrid so everybody ori afẹ pe lasiko ti mo ri o ba de ajumo mi e sita so everybody are play to taste
0: that is it
4: so Madrid go win abandon let me one up oh everybody ati normal ben yen to mo pe were lo nbo
2: totally play out one le no
4: eh
2: we no play out one le
4: okay
0: ya oje many many si won lara nba mo ro ba de
4: ebi to ba bo ni oyin so lori oro eni
0: ko ju be lo
4: en jo koni
0: iwo ke wo kan Mbappe n bo ti n bo
4: but you like that go
0: o je bench bi ore ope Valencia ati Barcelona Valencia lo wa le Barcelona ba lo ba lalejo ife san Barcelona gba gbeyin lo to lo ti gba fe o padanu sowo is it not
2: Alaves
0: yeah you can't do iyan sodo sugbon ko si bo si fe ri na Valencia na o mi ro pe awon na ni nkan to po ti won ja fun iyan ni ori ni ori table league le Spain Barcelona mu fun won ni straight
4: one 23
2: in 23
0: in 23
4: yeah
0: in 23
2: olorun ja je gbe si ojo sari
0: ojo ti lo Barcelona lati bori over 1.5
4: wow
0: n te mi ri nbe ni
2: well Barcelona ti gba league ko si nkan kan mo fun won ni money sa yi in ton de se fun awon eyan ni bi abiose meji seyin ko to di pe won pada lo bori ifese won se ti won bori koju betis ni ose to koja koju iko alaves yen oju awon eyan ti ku lare sugbon leni koju valencia valencia si ni nkan tan lele awon de si le lawon lokan nkan tawon lele sa yi izi mo je so be ni pe ipo kesan ni ko valencia wa won ni 46 points kan ma bori ifese won se won le ni 49 bi le ba yo iko Rayo Vallecano ninu fese won se ti won koju iko Alaves won ma la iko Rayo Vallecano won de gba aye won ma ni 49 points o le ki Getafe na ba yo subu ti Getafe na ba won match 49 points won gbe won lo sinu conference league yen iko Valencia so won si ni nkan ti won le do na won ma ni di ka won iko mi subu sugbon won si ni chance lati pa won ni nkan ta won le Barca ti gbe league lo won ti gbe league fun won ile Valencia wa
0: ben
2: awon player ti ronu world cup by me sure kan ronu match mo mi lo mi play
4: over 1.5
0: two goals universe won say over 1.5 to ba sese kadibe kasumo agbon italo italian serie a ka wo match meji ti mo ri o se gbogi ti mo le kowole lapa ti beyen
2: eh play my card
0: eh play me play
2: ichi una no e play
0: mo staff
4: me give kan for me ru
0: mo staff me jeje
4: ma sha ni kan yo lara
2: well actually

0: Kibo 3-in-1. O mini kaloku ko fi kun Kibo Dari Mix.
1: 32 FM tun ba na rayo pelu ase ka gba to mi le julo ninu awon eja gbagbadu ni le yoro. Meji, Adaru Iseju to ba mo be ati fi aye gaga. Ibo ni wa fe wa ni bi ase gbagba idije fe aye UEFA Champions League. Logbo jo osu ka run odun ta wa yi.
2: Kevin De Bruyne.
1: Fẹsẹ̀wọ̀sẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀ gbangba ni àwọn amóhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá ẹwọ́ jẹ́ lọ́dún kọ́mẹ́jì léde Yorùbá pọ́ńbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọsí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó lóná kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Reggae London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede

0: 94.9 32 FM.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsí pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹ tó dáa fi tó dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbẹ́rẹ́ gbẹ́rẹ́ fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn banabana àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn ó mú gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún jẹ tí ò ní ma tó tó hara ẹ lé mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni wọ́n máa ra òkòtò àánú multi service ventures ló ń sàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtò àánú multi service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Orita Mefa Junction Ibadan telephone 080-3330-4174 080-3330-4174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
6: I'm in love, Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
7: Hey, you fancy me?
8: It's okay.
7: Hello, sorry, boo-boo, you can't be any

0: gave it a soul and called it
1: My Heart's a Stereo. It beats for you, so listen.
0: 32 FM 94.9. Filling the world with laughter.
1: Make me your radio and turn me up when you feel low.
2: 32 FM 94.9. Hi, Jide Kosoko is my name.
3: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sọnù. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni

0: ọlọ́wọ́ bàbá rẹ̀.
1: ọkùnrin kan wà bàbá tó yìn ló jẹ́.
0: ọba dẹ́dà ìbàrẹ́ láàárọ̀ yìí.

ìwọ lọ ba wí bẹ jẹ bẹ ibà rẹ mọsẹ òun lọ fi jẹ pé mo dúó dúó ọwọ mi ò tó sí mo bẹrẹ bẹrẹ ọwọ mi ò tó sí àwọn àgbà kan ni wọ́n bá ní ṣubú yẹ́kẹ́ mo ṣubú yẹ́kẹ́ tán ìsinwọ́sìn lójú ìsinwọ́sìn lẹ́nu mo gbé sí dọ́jà sí ò bá tún tà àwọn àgbọ̀ òun pé kí ló dé tí sì rí òtọ́ ń gbò dọ́jà wọ́n ní kí gan ni n tó wí ń gbò débẹ̀ ó ní mo pé mo fẹ́ ta sí ni wọ́n ní padà ọjà kó o lọ pé o fẹ́ tàkúnlẹ̀ ká àmọ́ pé sí làkúnlẹ̀ ká tán mo ta sí mo tún tagbá sí mọ́ ọlọ́wọ́n bá ìbà rẹ mo tún ṣe aago mọ́kànlá ọjọ́ sátidé báyìí nígboro lẹ́yẹ mọ́lẹ̀ oṣù kò sí o fẹ́tò ìjà ò dọ́là ọba dẹ́dà lójú orí bẹ́ẹ̀ kì í ṣẹ̀dé èèyàn kan ẹni tí ò mọya nílápò kò lè kú mọya náà kù òun ló fi jẹ́ pé kí lámilámi kó sọ́milá kó mọ́ lọ rèé lámi aró kí wẹ́dò ó sódò wẹ̀ kó mọ́ wẹ́dò bí ó ti gbéjì ìgbékaka ẹ̀bìtì tí ò gbójú ẹgbẹ́ ó padà ẹ̀yìn bí wọ́n ti gbé lọ rèé pàgbé kàkàkà wọ́kìlú mọ̀mọ́ dé láàárọ̀ yìí mo gorí àtẹ́gùn lórí ètò ìjà ò dọ́là ìjà ò dọ́là ó kọ ní fi sọ ni bàbá aláago mọ́kànlá mo dẹ́nu o gbogbo ẹni òye ó mọ̀ ẹ bá ń ké sí wọn ẹ pè wọ́n lọ́tún ẹ pè wọ́n ló ṣe pè wọ́n níwọ̀ ẹ pè wọ́n lẹ́yìn pé ètò ọ̀hún dé o ó dé ó gorí àtẹ́gùn ó bẹ̀rẹ̀ sí ní gbàlú nítòkè tilẹ̀ ọba dẹ́dà ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àtòdí ọ̀run lélẹ́dùn àti dirí ẹwà fákùkọ kìnìún ò dúye o. orí facebook gbogbo ọlọ́mọ àwòrán mi ń bẹ̀ ní 32FM949 fẹ̀yìn ẹ̀ lórí facebook lórí youtube bàbá aláago mọ́kànlá mo ti gorí àtẹ́ láàárọ̀ yìí ibi ọ̀kín bá sì dájà rẹ̀ sí ìní gbogbo ìyókò tí ibà náà 32FM mo dájà sí láàárọ̀ òní ẹ súnmọ́ mi ìkẹjájọ náà jàre ló fi jẹ́ pé ekukéku òkú ní rùn kó bota sí kòkòrò kí kòkòrò kò ní rùn kó bò kamùdù epo elórun títí tí kò jù lọ fi nà àkàkà wúrawúra ẹnu ẹyẹ ìran gòkè ìran àdá ẹnu ayé ò ní ràn yín kò ní ràn mí ṣe ń bá mi sàmì ìyá o ẹja bẹ̀rẹ̀ báyìí gbogbo fóònù tó wọlé iṣẹ́ wa bá ń sílẹ̀ usman kó mọ̀ ṣẹ́kù kan torí wípé ètò ìjà ò dọ́là ètò gbogbo ayé ni ètò yín ni o bẹ́ẹ̀ sì rèé gbogbo ìdílé tó jẹ́ pé ìlàkàkà wọn ni kó mọ̀ bàjẹ́ ètò yín rèé o ọ̀rẹ́ àtọ̀rẹ́ tẹ́ ẹjọ́ ń bára yín rìn káàrin yín ó mọ̀ bàjẹ́ ibi tí èdè àìyedè bá ti fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀já gbọ́ ìdí abánú tètò yìí tó fi jẹ́tò gbogbo ayé kò sẹ́ni tí ò kàn bí ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó òun ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò oní tún ń ṣẹlẹ̀ láàrin òbí sọmọ alájọgbé alájọṣe àjọ ń bára rìn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó wá dé lójijì nǹkan bẹ̀rẹ̀ sí yí dandé èdè ò fẹ́ yíra mọ́ láàrin wa síra wa bàbá náà fílẹ̀ bẹ́ẹ̀ yóò pẹ́ ńlẹ̀ yóò sì gbọ́n mọ́ ni lọ ọwọ́ bímọ fún yàn ìwà tó ń tì ìjà dé láàrin yín ó wá dọmọ lù ọ́ láyà ó ní ẹyin kò sí tó kàn ó mọ́ o nígbà ó ti lọ náà nu àtọmọ àti ògbẹ ẹ mọ́ lọ dáran ètò yín ló gorí àtẹ́gùn láàárọ̀ yìí bàbá aláago mọ́kànlá wọ̀kìlú mọ́ àwa ò fẹ́rú ẹ̀ o torí irú nǹkan báyìí í máa ń fìyà jọmọ yóò tún fìyà jẹ́rú obìnrin bẹ́ẹ̀ náà ibi tó yẹ kírin àjò rẹ̀ dé lọ́dún mẹ́wàá ó lè máa rá bàbà kó má débẹ̀ láàrin ogún ọdún orí iṣẹ́ èèyàn méjì ó ti di ti ẹnìkan tó bímọ fún òkú kòòrùn kò sí tó mú ó kàn sáásà déédé kàn sọ pé kò sọ òun ò ní í ṣe nǹkan kan òun ò lọ́mọ kàn án tọ́jú o
eto re lo de laaro iko mu number ko pe mi ya gbegbe se lori e aye ai dake ku ai wo sun daran ija o dollar loko e 09062 odometa 949 09062 odometa 949 pelu 07055 odometa 949 o wole si ori eto yi tara ni eyin o tori wi pe aye ka le mo bi ti awon igbese to ku si igbese to ku si ka le mo bi ti a ti sawon atunse to ba ye

0: ẹ̀yìn ya o já fi pé ṣẹwọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀.
1: ẹ káàárọ̀ sọ.
0: ta ló wà ń bẹ̀.
1: daniel sọ̀rọ̀ tẹni tó pè láàárọ̀ yìí.
0: ẹni tó pè mí láàárọ̀ yìí.
1: ẹni tí ìpè láàárọ̀ nípa ìyàwó mi tẹ̀sí lánàá tí ò gbé kọ.
0: ìyàwó yín tí ẹ pé tí ò gbé kọ lù tẹ pé ọmọ wà lọ́dọ̀ rẹ̀ láti bí ọdún bíi méje báyìí.
1: bẹ́ẹ̀ni
0: sọ. ó dà báwọn ẹ jẹ́ kí a ká gbìyànjú ẹ̀ ó dà báwọn ẹ jẹ́ kí a gbìyànjú ẹ̀ báyìí ó ti dà.

0: èèyàn kan náà tó mọ̀ tí ọ̀rọ̀ èdè ayédè wà láàrin òun àtẹni rẹ̀. Àwọn lè pé láàárọ̀ yìí kò ní ó pè mí báyìí báyìí. 09062-odometa 949 Ọkọ àtìyàwó tó jẹ́ wípé abẹ̀sẹ́kù bí òjò ni ìjà ni láàárọ̀ ọjà lọ́sàn-án ìjà lálẹ́. Ẹ bá sì wádìí tó ń fàjà láàrin wọn náà nǹkan kan tí ò gba nítumọ̀ ni ó máa jẹ́ ẹlú ẹ káàárọ̀.
1: Ẹlú ẹ
0: káàárọ̀. Ẹ káàárọ̀.
1: Yes, sir.
0: Hello. All right. Pẹ̀lú 070-55-odometa 949 Ẹ tún bá ń gbìyànjú nọ́mbà ya precious yìí. Ẹ já tún gbìyànjú ẹlẹ́ẹ̀kan sí.

0: 090-6209-949 ẹ kàárọ̀.
1: Hello,
0: ẹ kàárọ̀.
1: Ẹ kàárọ̀.
0: Ta ló wà ń bẹ̀? Ta ló ń sọ̀rọ̀? Wọ́n ti kú ń bẹ̀. 070-55-09-949 tààrà ni ó wọlé sí orí ètò tààrà ni yóò wọlé ètò ìjà dọ́là rè é tó dá lórí pé àìgbọ́ra ẹni yé ìjà ìkùnsínú tó ń wáyé láàrin wa síra wa ká má filẹ̀ débi tí ó mọ pẹ́ débi tí yóò mọ nira àti lè tètè lójútùú. Hello, ẹgbọ́n òkè ẹ kàárọ̀.

0: network yẹn wò tani sa.
1: Okay, mo ń gbọ́ yín o.
0: Mo kẹ̀lé kí n pa fẹ́ẹ̀sì mi sa.
1: Ẹ̀sùn kò ní bàjẹ́. Ẹlòmíì ẹ káàárọ̀. Hello. Alright, 08097 odometa 949. 08097 odometa 949. Hello. Ẹ̀dàkùn ẹ̀yìn tẹ̀ ń flash àwọn ojú òpó yìí. Ẹ pàtì ẹ̀dàkùn ẹ̀ mọ́ flash wọn báyìí. Ẹ mọ́ flash àwọn ojú òpó ẹ̀dàkùn. Kí ààyè le wà fáwọn tó fẹ́ pè gangan láti wọlé. Ta lọ̀rọ̀ jọ dàyín pọ̀ o tó ń sọ̀rọ̀ ọjà. Ay, o sẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀, o ti bẹ̀rẹ̀, o ti pẹ́ díẹ̀, ọkọ tí tó bá yàwó jà. Ta wá da ẹrù ọmọ lùyàwó láyà. Ló bá wà ń rú bẹ́ẹ̀ láàárọ̀ yìí pèmí báyìí.

0: Hello.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
1: A kò jùmọ̀ ẹ kó tó.
0: Ẹ ṣe ọmọ dúpẹ́.
1: Ilé iṣẹ́ yín ò ní bàjẹ́.
0: Àṣẹ ta ló wà nbẹ̀.
1: Adéyẹmí ló ń sọ̀rọ̀, Adé.
0: Adéyẹmí láti bo. Láti. Ọ̀yọ́.
1: Ògbéré
0: èdè ọ̀sán, ọ̀rá ẹnìṣó lẹ̀, ẹnìṣó.
1: Mo fẹ́ tẹ́lá ń pe girlfriend mi ní àti ẹjọ́ ní ṣe mo dẹ̀ láìkí ọmọ yẹn. Mo wá ń ṣe bó ṣe wù sá, mo wá wù pé kẹ́ ẹ bá ń béèrè bóyá kó jìnnì fẹ́ẹ̀tì kí n máa wé sí táìmù mi lórí ẹ̀
0: náà. Ẹ̀yin tó jẹ́ ni pé ọ̀rọ̀ girlfriend àti boyfriend àì dá sí iyùn lórí ètò. Ṣé ti gbọ́ àì dá sí iyùn lórí ètò tó bá jẹ́ pé ti jọ àyè lọ fà tẹ ti ní bóyá ẹ ti fẹ́ra wọlé ẹ ti ní àjọ yín tiẹ̀ ti bẹ̀rẹ̀ díẹ̀ ó yàtọ̀ sí ti girlfriend àti boyfriend. 07055 odo mẹ́ta 949 pẹ̀lú 09055 62 odo mẹ́ta 949. Ẹja gbọ́ o, ìyálẹ̀ ìgbà àtàbúrò ọmọ mi òbí rẹ̀ ṣẹ́ látàìmọye ọdún sẹ́yìn ó sì ń tẹnu mọ́ pé kìí tún ṣayé lòun àti irú ìyá bí àbábá bí ó tún ti jọ sí mọ́ lẹ́yìn tó bí i ọba àdẹ́dà kó má jẹ́ kí àwọn abiyamọ ká sò tá a nílé jẹun ẹlẹ́ káàárọ̀ ta ló wà nbẹ̀ ẹ gbóhùn òkè. Kí lorúkọ yín ẹ káàárọ̀. Gbogbo àbíàmáyé gbogbo ìtọ́jú ìnáwó tẹ̀ ń ṣe lórí ọmọ ẹ̀yin náà lẹ́jẹ́ o ìgbò bá dàsìkò àti jẹun ọmọ ayé ò ní kọ́ ẹ̀yìn ọmọ sí yín kò ní kọ́ ẹ̀yìn yín sọmọ. Ṣé ń bá mi ṣàmì ẹ́. Ọ̀pọ̀ òbí ló wà lónìí bẹ́ẹ̀ bá rí arúgbó míì tí ayẹyẹ tó ń jẹ àárọ̀ tí ò bá tọ̀sán fún tínrín àjò rẹ̀ ẹ bárúgbó míì láwọn bòmí ẹ wò ká ṣé pẹ̀lú ọjọ́ orí ìlú tún ya bá bàbá ìbí pẹ̀lú bí wọ́n ṣe ń jàrà burabu láti ẹ̀ ti wúrò oúnjẹ jẹ láti ṣèkan tí ìgbà yóò dẹrùn fún wa ìlú ẹ káàárọ̀. Ta ló wà nbẹ. Ẹ ṣeun. Ojú òpó yóò dá ojú òpó yóò dá ojú ẹ lè gbìyànjú kẹpọ̀ á síbò mí 09062 odo mẹ́ta 949 09062 odo mẹ́ta 949 àbí 07055 odo mẹ́ta 949. Irú àwọn òbí bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ ọ̀pọ̀ wọn ló bímọ tó ti yare ọ̀pọ̀ wọn ló bímọ táwọn ọmọ wọn ti wà nípò kan àtàtà ṣùgbọ́n ọmọ kan déédé yarí ni ẹlú ẹ káàárọ̀. Hello.
2: Hello.
0: Ẹ gbóhùn òkè káàárọ̀.
2: Hello.
0: Mo ń gbọ́ yín ẹ káàárọ̀. Bàtà jákọ̀ rọ́dì kalẹ̀. Ẹ lò mí ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ
2: sí fún mi dáadáa ni mo pè lẹ́ẹ̀kan.
0: Àti ó ti yàtọ̀ díẹ̀. Kí lorúkọ yín?
2: Orúkọ mi ni Mrs. Adébísí.
0: Ọ̀rá ta lọ́rọ́ jọ dà yín pọ̀?
2: Èmi àti bàbá àwọn ọmọ mi ni.
0: Kí ni nǹkan tó ṣẹlẹ̀?
2: Òdìdí ọmọ mẹ́ta ló dá sí mi láyà tí ò mọ̀ bọ́ ṣe ń jẹ tí ò mọ̀ bọ́ ṣe ń mọ. Àwọn ọmọ gan máa pè é kò ní gbé kọ́ wọn. Ìrìn àjò yẹn le gan tó jẹ́ pé nígbà tí mo ṣe wà lẹ́kọ̀ọ́ wà náà yẹn ló sọ mí di èrò Ìbàdàn. Tí mo dẹ̀ ṣe kọ́ máa kọ́ sí tó yí láàárọ̀ ìgbà inú mi dùn. Lásìkò yẹn wà láàyè ló ṣàjọ mi dèrò Ìbàdàn tí mo dàgbé àtìgbà tí mo ti wá nílùú Ìbàdàn ọ̀rọ̀ gbọ́ àṣàrò yìmọ̀ ni rọrùn.
0: Now ṣé ìgbà tẹ́ ti kúrò lọ́dọ̀ ọkọ yín ẹ ti lọ́kọ míì?
2: Rárá o.
0: Ẹ ń dá wọn mọ́ tọ́jú ni láti ìgbà tẹ́ ti kúrò.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọdún ó tọ́ bí ọdún mélòó báyìí?
2: Kó tó di pé mo kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n ni mo ti ń dàgbé dàfà.
0: Ó wá tó bí ọdún mélòó báyìí?
2: Bẹ́ẹ̀ pé olùkẹ́ta ló sọ bá ná fẹ́ sanwó sùkúrò ọmọ báyìí ló máa lọ kúrò nílé sáà ní mo ibi tó yá sí. ìgbà tí mo ṣáà ti dé ìbàdàn ọdún tí february ọdún ló pin ọdún kan tí mo ti dé ìbàdàn bọ kí n tó dé ìbàdàn lèmi àti òtí sí mo káṣáàtì láti bí ọdún mẹta báyìí oníkálukú ti yìí tí ó tẹ̀ sí mọ ibi táwọn ọmọ kọlọtẹ mọ wẹ́rà bọ̀ táwọn ọmọ gan.
0: Now ṣe láti bí ọdún mẹ́ta tẹ̀ ti wá jọ kúrò lọ́dọ̀ ara yín o kò sí pé ó dá o send account jẹ́ send nǹkan kan ó tiẹ̀ ṣe kékeré sí o.
2: kò sí.
0: kò ṣẹlẹ̀ rí. Ṣé kò ṣẹlẹ̀ rí àbó ti ṣẹlẹ̀ àbí kò.
2: kò ṣẹlẹ̀.
0: kò dá ṣẹlẹ̀ fún wa nọ́mbà ọkùnrin o.
2: bẹ́ẹ̀ni
0: sọ. All right, Usman, ẹ má kọ́ ti o ẹ jẹ́ kí wọ́n bá ń gbà á.

0: káàbọ̀ padà ètò ja o dọ́là ló gbà ló kankan kan o lórí 32 FM Mbàdàn. A wà ní Laughter House ní orí òkè Premier Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ilé ẹ̀rín Laughter House ní Premier Hill Mọ́kọ́lá Mbàdàn. Ibẹ̀ lẹ ti ń gbóhùn wa kété kété kété. Hello, ẹ kàárọ̀ o.
1: Hello.
0: Yes, ẹ kàárọ̀.
1: Ẹ kàárọ̀ ma.
0: Ẹ pẹ̀lẹ́ ma o.
1: Ẹ kú ètò sà. Nǹkan tẹ̀mí fẹ́ sọ nípa tèmi.
0: Kí ló orúkọ yín?
1: Sọlá.
0: Hello.
1: Hello, sà.
0: Ṣé ẹ lè kú òmí tí rédíò wà?
1: Mo lè kúrò sà.
0: Ẹ kúrò kí n lè gbọ́ yín dáadáa báyìí.
1: Ok. Sọlá lorúkọ mi.
0: All right, ma. Mo ń gbọ́ yín o.
1: Láàrin èmi àti ọmọ mi.
0: Kí ni tó dàyín pọ̀?
1: Ẹ ṣe. Àti 1995 ni bàbá wọn ti dà wọ́n lù mí láyà àwọn mẹ́fà. Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ lórí gbogbo wọn. Graduate wà nínú wọn. Èyí tó kọ́ṣẹ́ mo ra irinṣẹ́ mo ṣe everything mi ò jẹ́ mọ́ ní pé kọ́ tọ́ ọmọ sọ́nà mo ṣáà try it. So òun tún wá fẹ́yàwó tó da ọmọlẹ̀ fún ọmọ ẹ̀ kínní ọmọ ọdún méjì àbọ̀ ìkejì ọmọ ọdún kan mo gbà wọ́n ti ra mo bá tọ́jú wọn wọ́n di ọmọ 15 years. Ohun tó ti ń ṣòwò kan bọ̀ láti bí ọdún mẹ́wàá ò lójútùú ara ẹ̀. So mo wá gbogbo wọn ṣáà máa fàdúrà máa ràn lọ máa lọ sórí òkè tí gbàṣàwọ̀ ṣàdédé ló wà bá mi tó ní mọ́mí òun wọ́n ní kóhun pè mí mọ́ra tó ti bá wà lẹ́gbẹ̀ẹ́ òun ajá òun á nítumọ̀ àmọ́ ní tó bá rí bẹ́ẹ̀ àdúrà mi ló gbà
0: wọ́. Ó ní tí tó ń bá ó jíṣẹ́ fún un pé tó ń bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ayé òun ó nítumọ̀.
1: Bẹ́ẹ̀ ni pé kò ń dẹ̀ máa ṣe dáadáa sí mi. Wà ní kò burú mo lọ dúró tì. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé láàrin ọdún kan ó kọ́lé ó ralẹ̀ rẹpẹtẹ ó ra mọ́tò. Òun ló ń rìn jáde èmi ò ń lọ ilé babaláwo bet àdúrà ọlọ́run fi ń dá mi lọ́la tí n bá ti gbà ọlọ́run ń gbà fún mi. Ṣé ló dẹ̀ ṣàdédé jẹ́ ń dọ̀kan pẹ̀lú ẹ̀gbọ́n ẹ tó ní ẹ lọ síbì kan. Wọ́n sọ pé kó o ṣọ́ra fóbìnrin wọ ó dẹ̀ mọ́ bó o máa ṣe ṣọ́ra fóbìnrin torí pé kò sóbìnrin lọ́dọ̀ ẹ̀ àmọ́ ní tó bá lóbìnrin tó o máa fẹ́ a máa gbàdúrà sí i. Kò burú o ò dẹ̀ bá mi sọ anything èèyàn kàn wá báyìí rajà ni. Láàrin oṣù obìnrin yẹn mi ò mọ bá ṣe jọ ṣe wọn dẹ̀ sún mọ́ra wọn. Ẹ jẹ́ mọ̀ wípé iṣẹ́ tá a ṣe lẹ̀ fún èyí à tọ́lọ́run gbà fún wa yẹn. Obìnrin láàrin pé obìnrin yẹn dé láàrin oṣù mẹ́ta yẹn gbogbo nǹkan yẹn lọlẹ̀ bá mú. Mo wá bẹ̀rẹ̀ sí ní pariwo mi. Ibi tí èmi wọ́n pàpà ti ń ṣàkíyèsí ni pé kọ́sítọ́mà tó ń wá sọ́dọ̀ ẹ̀ wọn ò wá mọ́. Mo wá pè pé jẹ́ ká kíyèsí ara o nǹkan kan ti ń ṣẹlẹ̀ o ọjà tó ń tà tó jẹ́ pé gbogbo èèyàn wá látọ̀ ẹ̀dẹ̀ láti ṣákí láti wọ́n wá bá ń rajà ààrẹ níbọ̀dì. Àbí torí pé mo rẹ́sì ilé fún tọdún ni oníkò yéwu náà mo á ní kò burú.
0: Hello. Ìyá ti ṣe mistake ó di kinní. Hello. Hello. Wọ́n ti ṣe mistake ó ti lọ ó di ẹ̀nu bóyá ọwọ́ wọn ṣèṣì ó di ẹ̀.

kábí ìṣeré ọlọ́run. Òfin máa gbà àwọn ọkùnrin máa gbà yín mọ̀ràn tó pọ̀. Kún fàdúà ẹ máa kún fàdúà. Bàbá tí ń bá yàn rìn máa kún fàdúà máa kọ ọlọ́run ọba kó fi ọmọ nà. Ló fi jẹ́ pé ojú ọmọ òru kan máa rí ojú ọmọ òru kan máa rí. Láṣepọ̀ ọkùnrin náà ìbá yẹpọ̀ náà níyà ni. Bóyá ìyá rẹ̀ kò bá mọ̀ ti dákẹ́ bóyá ìyá rẹ̀ bá gbókò àdúrà lọ. Ojú ọmọ òru kan máa rí. Ṣùgbọ́n bó bá jẹ́ pọ̀ ọmọbìnrin náà ni ó ń fìtínà tì rẹ̀ o. Láàárọ̀ yìí Elédùà ti bá a túlẹ̀.

dídùn ara. Ó jiná dẹ́nu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì Adẹ́nìpò Sonu Laughter House, Orí òkè Tété Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

Eric sọ mi dọ́tun Kávárì ló sọ èmi àti rẹ dọ́tun láìsí Kávárì láìsí ikú àti àjínde Jésù Kristì asán ni èmi nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì lágbà ìsọdọ̀tun ohun tí Kristì wá ṣe rè mo ní àwọn àwọn nǹkan tí àjínde Kristì ọdún àjínde ọdún Easter tá à ń ṣe tá a ti ṣe àtàwọn tá a ti ṣe sẹ́yìn ohun tó mú wá ogun tá a ní ohun tó wá fi fún ayé ṣùgbọ́n kìkì àwọn tó gbà á gbọ́ la fi agbára fún ẹrántí o láti di ọmọ ǹjẹ́ ọmọ ni ọ́ ṣé o ṣì wà ní ipò ẹrú ó yẹ kí èmi àti yín fi ipò ẹrú sílẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ẹrú kò mọ nǹkan tí ọlọ́run ń ṣe ó yẹ ká mọ nǹkan tí ọlọ́run ń ṣe tó ń wí ní àkókò yìí ká ba lè tẹ̀síwájú pẹ̀lú ọlọ́run kí ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè kó ba lè kúnnú wa lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ni mo ní ọlọ́run tó le ọlọ́run tó ní agbára àfìyìn fún orúkọ mímọ́ yín ayè yín lógo ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ bàbá yéraye àfún ni màá sì regun a kò máa ti kalẹ̀ yìí.

ọba alayọ adúpẹ́ ọlọ́run tó mú ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ wá fún wa ẹṣẹ́ ọba alayọ̀ ẹṣẹ́ afúni máa sì regún akọ̀mátìkà lẹ́yìn bàbá wa abánimulẹ̀ má dání ọba alayọ̀ ẹṣẹ́ agbẹ́yìnga aṣẹ́yìn lọ́ba ọba àwọn ọba ní olúwa àwọn olúwa ní ẹ̀yìn ò kí ń ṣe ènìyàn ẹ ò lè parọ́ ẹ ò lè ṣèké ẹ ò lè ronúpìwàdà adúpẹ́ fún òtítọ́ ọ̀rọ̀ yín ọlọ́run òtítọ́ ọlọ́run òdodo kábíọ́ ò sí rẹ olúwa alágbára tó fi mọ́lẹ̀ ṣaṣọ ìbora ó fi mọ́lẹ̀ ṣaṣọ ìbora bàbá ayérayé ọlọ́run ẹ̀mí mímọ́ o ẹ fi mọ́lẹ̀ ṣaṣọ ìbora yé kí ilẹ̀ ò lè ṣe bàbá ta lẹ ò jùlọ ẹ ga ju gbogbo ìpinnu àti májẹ̀mú ènìyàn lọ ẹ ga jẹ̀ṣù lọ ọlọ́run tó ṣẹ́gun sátani ọlọ́run ẹ̀mọ́ tó ti pàṣẹ ikú tó ṣẹ́gun ikú tó gba kọ́kọ́rọ́ ikú àti ipò kú lọ́wọ́ sátani ọlọ́run tó jáde wá tó sọ wípé lẹ́yìn ìgbà tó ti lọ sísá ilẹ̀ tó tó lọ kéde ara rẹ̀ tó wàásù ara rẹ̀ ó gba kọ́kọ́rọ́ ikú àti ipò kú lọ́wọ́ sátani ó jáde ó ní gbogbo agbára ọlọ́run àti láyé la fi fún wọn ọlọ́run yìí ààyè yìí ló gbo torí pé ẹ ṣẹ́ gbogbo ogun ẹ gba gbogbo ipá àti agbára lọ́wọ́ gbogbo ohunkóhun tó ń pọ́n wa lójú tó ni wá lára bàbá adúpẹ́ fún ìgbàgbọ́ ààyè adúpẹ́ fún orí ọ̀fẹ́ láti gbà yín gbọ́ adúpẹ́ fún orúkọ ńlá orúkọ Jésù Kristì bàbá ayérayé ẹ̀gbọ́n ọ̀pẹ́ wa ọmọ ọba ẹgbà yín wa a ń tẹ̀síwájú mọ̀mọ́ bàbá gbogbo ẹni tó ń darapọ̀ mọ́ mi nínú ìwé Róòmù orí kẹjọ yẹn náà la ṣe wà à ń wo ẹsẹ̀ pẹ́ wa torí àkókò bí Kristì bá sì wà nínú yín ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni tí èmi àti yín bá ti gba Kristì sínú ayé wa gbogbo tí Ọlọ́run kò fẹ́ yẹn yóò rà wá lọ́rùn láti má ṣe wọ́n a ó lè ṣe ìfẹ́ Kristì ayé ìyá wa yí padà ayé ìyá wa dára bẹ́ẹ̀ ni gbogbo tí Ọlọ́run sọ ní rere fún rere sí rere yẹn yóò wá máa farahàn lẹ́sẹsẹ bẹ́ẹ̀ ni ojú yóò wá ti sátani nípasẹ̀ gbígbọ́ràn àti títẹ̀lé Ọlọ́run bí ó ṣe sọ nínú ẹsẹ̀ kẹwàá pé bí Kristì bá sì wà nínú yín tí Kristì Ọlọ́run alàyè tó bá ń gbé nínú èmi àti yín ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀ ní ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo torí náà lèmi àti yín ṣe nílò ẹ̀mí mímọ́ a nílò ògidì ẹ̀mí mímọ́ kì í ṣe gbogbo àwọn èyí tí àwọn ẹnìkan ń dọ́gbọ́n gbà no ẹ̀mí mímọ́ Ọlọ́run alàyè látorí ìtẹ́wá látọ̀dọ̀ Kristì àjíǹde wá ẹ̀mí mímọ́ tí Kristì ṣe ìpinnu tó ṣe ìlérí rẹ̀ nínú ìwé Jòhánù orí 16 yẹn pé ó pọn dandan kí èmi kí ó lọ o nígbà tí èmi bá lọ èmi yóò ran olùtùnú kan sí yín àní ẹ̀mí mímọ́ ẹsẹ̀ kọkànlá ẹ̀ tẹ̀síwájú ni ẹni tí ó sì jí Kristì jìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè ẹ̀mí Kristì tó wà nínú mi ẹ̀mí Kristì ojúlówó wọnú mi wá lọ́tún èmi ò tiẹ̀ ní rárá bàbá mi jọ fún mi ní ẹ̀kúnrẹ́rẹ́ ojúlówó ògidì ẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀mí mímọ́ tí bàbá ayé ráyé tí ìwọ ọlọ́run ṣe ìlérí rẹ̀ tó jáde wá tí ìwọ ọlọ́run tó release fún àwọn àyànfẹ́ mi ò ní ọ̀nà mìíràn o mi ò ní ìgbẹ́kẹ̀lé mìíràn bàbá bá gbàdúrà bẹ́ẹ̀ ni o mí ni ẹ̀gan ni o ní ìgbàgbọ́ pé yóò wá lẹ́kùnrẹ́rẹ́ sínú ayé rẹ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run alàyè wọ inú mi wá ògidì ojúlówó agbára ẹ̀mí mímọ́ tó jáde wá ní gángọ́tà ní kálvárì níbi agbá níbi tí olùgbàlà bí ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ wọnú mi lẹ́kùnrẹ́rẹ́ mo fẹ́ rí ọlọ́tun mo fẹ́ ojúlówó ẹ̀mí rẹ̀ mo fẹ́ agbára rẹ̀ ẹ̀mí tó jí Jésù Kristì dìde kúrò nínú òkú máa bọ̀ nínú mi o ẹ̀mí tó jí Jésù Kristì dìde kúrò nínú ìdíbàjẹ́ máa bọ̀ nínú mi o ẹ̀mí tó jí Jésù Kristì dìde tí ìdíbàjẹ́ wàhálà ayé ipa ayé ò borí máa bọ̀ nínú mi o kẹ́mi náà bá lè ní ìṣẹ́gun lórí ayé lórí ìdíwọ́ lórí ìdènà lórí wàhálà àti ìdààmú ẹ̀mí mímọ́ tó jí Jésù Kristì dìde wọnú mi wá lẹ́kùnrẹ́rẹ́ o wọnú àwọn ọmọ mi wọnú ilé mi wọnú iṣẹ́ mi wọ àyíká mi àyídà mi ẹ̀mí mọ́ tó jí Jésù Kristì dìde gba ìjọba ní àyíká mi ní àdúgbò mi ẹ̀mí mọ́ tó jí Jésù Kristì dìde máa bọ̀ lórílẹ̀‐èdè wa o ẹ̀mí mímọ́ tó jí Jésù Kristì dìde fààyè gba ara rẹ o ní ọ̀nà gbogbo nínú omi ara inú ẹ̀jẹ̀ lójú orun lójú àlá ẹ̀mí mọ́ tó jí Jésù Kristì dìde
ma bo se wa sise agbara wa sise itusile wa sise idande wa sise iwoso emi mi mo emi olorun agbara ti ase to ji jesu christi dide tori eyi sa ni christi se fi ara lati pa ise isurun emi olorun oju lowo ogidi agbara ti ase olorun alaye agbara to jade ni gogota ni bi agbari agbara to jade ni pa ififi eje jesu christi se etutu kan soso to se itewogba lodo olorun to dorun won aye emi mimo yen loju lowo ni ekunrere ni oruko jesu christi pelu gbogbo agbara re pelu gbogbo ina re pelu gbogbo idande re pelu gbogbo isegun re ma wonu aye mi ma tun aye mi se ya aye mi pada tu mi sile tomo ti le ti le tohun ti mo ni to ni emi ti o lemi emi mimo to ji jesu christi dide gaga bi a se ko ninu iwe beru pe ko si si ohun ti a fo mo ninu iwe beru ori kasan yen a bi ko se nipa eje ni igba won ni won ma fi o eje a eran ko se iwenu mo sugbon ninu iwe beru ori kasan ese keji le ni ogun yen a ri kayanya wi pe mi pase eje jesu christi ti a ta sile ni gawari ohun la se iwenu mo aye wa o emi mimo to ji jesu christi dide je ki agbara to wa nu eje jesu christi je ko so mi di mimo tokan tara ko mu gbogbo aba won gbogbo inira irugbin ka eniyan owo ika eniyan ami ika eniyan idanimo ika eniyan idanimo fun ibi wahala idamu iku to yori si orun apade emi mimo to ji jesu christi dide je ki eje ma je mu re eje jesu christi ti ata sile ni kawari je ko so mi di omira ko lowo egbe ko lowo wahala ko lowo idamu o olorun emi mo o ji sugbon bi emi eni ti o ji jesu christi de kuro ninu oku ba n gbe inu yin eni ti o ji jesu christi dide kuro ninu oku yen yo so ara kiku yin di aye eni to ji jesu christi de kuro ninu oku so gbogbo obi to ti doku ninu aye mi ninu ipe ninu ise iranse ninu aye awon omo mi ninu awon afeni fere mi ninu gbogbo abala ona aye mi ati awon to fe aye mi fun rere awon to n pongbe re awon to woju re to n pe oni otito ati ni ododo je ki eni to ji jesu christi nide je ki emi mimo re oju lowo emi omo bibi re kan soso je ko gba wa lowo gbogbo inira ko tu aye wa to ko dahun si wa kaye wa ko pe o loruko jesu christi ese kejila nje nitori na ara ajigbese ni wa bi ki se si ara o olorun emi mo ma je ka sin ninu eran ara mo wa ran wa lowo oruko mi ni mo tun rayo olanre waju ka to tu pade alafia pipe emi olorun yo ran wa lowo jesu christi oluwa wa amen.

0: 32 FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: Show me your 32.
3: Sẹ́tẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò owó òpè. Nígbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú lé wọn dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí o.
4: This skit was performed by Orolabi.
5: 32 FM 94.9.
6: El Zeba, Gran Circo, Cabeza, Nani, Ramotinho, Ronaldo isolado. Vamos ver, leva para o Brasil, Ronaldo. Leva para o Brasil, Ronaldo. Bate, gol, gol, gol, gol, gol, gol, gol.
7: Sporting Cristal.
8: Sporting Cristal.
9: Sporting Cristal.
8: Sporting Cristal.
10: Sporting Cristal.

0: Ilé-iṣẹ́ My Abuja Home Limited ni mo ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plots of land ní Mòwe Ọ̀fadà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Camp àti Vega Bus Stop. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀ka ilẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. Àdìta Mòwe fẹ́ sùn ojo ojulowo lo si wa nibe gbogbo plus to ku lori ile yen ojo adota lo 50 plus nkan rere ni keyin o dokowo ninu ile da ile loni ni ile ise My Abuja Home Limited lati ra le ti ero ibanisoro to ma pe ni 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited ile ise to se fokotan lori karale
1: 2FM tún bọ̀ nàrá yọ pẹ̀lú àṣekágbá tómi ilẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fí ẹyẹ gágá. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí.
2: Kevin De Bruyne!
1: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tírú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìn wá. Ẹ wájà lọ́dún kan méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyiri nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ilé tó ń lọ náà kódà ẹ̀bùnwó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Regal London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta

0: ni se ni tinu mi ni se lawon eyan ma se wa ka ko kini e sibe no hashtag nothing e lo follow instruction e ka nton ma ko si nton ma ko sibe pe ka se se ko need owo e ba ti gba e ka so fun pe crystal joba mo mo wa gba ni o e ma wa bo wa gba blender tori olohun ki yen ja si orun fun wa ti alaji wa tudi adedo mo so fun yin e ba lori twitter ti instagram mi lola ma list e sibe e follow instruction nkan ti mo fe bi yin lori product ton tan be yen na ni ibi ta tin fun wa na niyan rc cola so gbogbo ti mo fe bi yin patapata e kan ri nbe the question is all about rc cola e dance ibe ye te ba ti kokko gba la ma sa oro bi olopin adupe lowo baba o yo ma po si ni o jesu oluwa wa amen amen amen loruko jesu o so fun olorun ya won tin je ko di bi ma fun pe ipago iko super eagles ni world cup putiwa unity wi pe o tin kun to beyan bi meta lab meni la to tin be ni ipago bayi yato si awon to jo gbere lati nigeria Ayobami Junior Alami ti o si
1: so mo be so nkan kan lori mi ni ko da to igbese ti a gbe lati je ki awon agba ballu to ni last game of the season to je match to wuwo ti awon team o fe gba imi fe jasi league imi fe qualify fun continental awa gba won lowo team won ni time to wa crucial ni season bayi awa ko won lo gba unity cup kan ki se nkan to da so
0: eyin na ni won pe player nle
1: no ki so pe won a ni won pe player nle but ni time ti league lo lowo to fe gba last match of the season ko si any reason ta fi mama your player
0: eyin kan shooting na yo
2: now be ni alamin
1: awon defender rivers yen
2: lo alamin ati ayobami junior
1: ko make sense now
2: eguzo tin pari keleyin shooting star alamin ni season yi ko so mo na
1: e wa yo e yo player e ko won dani lo play unity cup ngba ta e gbe yin play world cup unity cup o la ngba a de be kini ki wa improve ba o league se fa improve ba
3: oda e pe la yo koko ta ba tun ni ka wo bo se tuto fa cup na bo se wa bayi bi ko shooting se wa mi na won tu wa tun lo fi next match won na ta tu gba ni mi na yin a je pe won ma tu duro for a week lati tu gba fa cup lati ta ba ti ko ni badan e wo se to kini e ba FA Cup tan to e tun lo le won fe won ma gba last e tun lo fi match si we si we
0: ko wa ni da ka won guys lo kan ma tun wa play o
3: net wa wo kan
1: ko make sense now hey imagine the player rivers
3: to set up won ba se nbe gbowo kini ko make sense to ta ba ni ka kan kan pa kan pa
0: wala wala ta tin reti continental
3: ba ele e ti e fi FA Cup na tan to nigba to ya egbe FA Cup egbe si we we nigba tan ma bere round of 32 e tun lo gbe sose to o tun wa je pe mi na yen na le tun lo gbe si iyan tun ma si pe won ni wa gbo an to ti ko le lati bi ose e ose ka bo se meji re Abuja ati mi na ibe na won ra won re won ra won ba mu
0: o re ni ka pe ni abi di ona
3: o ta ta won agba bolu to ba fi le lati won gba a je pe kini looto ni ka lo e agba bolu dream kan ni loto koke mo fe soju orilede mi sugbon crucial time mi lo je fa won lo je fa won ipa agba bolu ti ko ko ba lo se nise yo mo ni
0: abaje kan plate han
3: e pa won agba bolu kan ti o si le
0: abaje kan plate han
3: ti ko bi especially awon to ba fe gba league ati awon to fe lo ko
0: ani ele ba shooting o
3: ba fi ko ba ke
1: Rivers United fun awon to nja fun league player awon defender awon bi meji na mu ko mu team o de just league Rangers na just league iko odun just continental lowo for the first time in their life e wa ko awon player awon ele fe lo fi won gba continental clete fi won le kan gba last match of the season
0: o yen kan le gba last match na kan to join
1: o ojo Sunday last match of the season now ko fi kan lo ni anywhere ni agbaye ti rufe nkan ba yen ti ma sele as a wa je pe competition to ni kimi kan na fe lo play oke won fe lo gba world cup qualify àwọn fẹ́ lọ sojú orílẹ̀-èdè bàbá wọn nínú ríje tó ní kíni a fẹ́ lọ play unity cup ìdíje ta fi kó ta ṣàṣàrí àwọn orílẹ̀-èdè tí ò fi bẹ́ẹ̀ ṣe dáadáa tó
0: àkówọ́pọ̀. ẹ jẹ́ ká jọ ronú ẹ jẹ́ ń fúnlẹ̀ o. One, àwa la pè wípé kí wọ́n mú home base which is a good call. Wọ́n lè ti jẹ́ wọ́n ti dá wa lóhùn báyìí wọ́n ti mú player lábẹ́lé. Ẹ jẹ́ ká wá wò ó báyìí. Ta lo fi odo awon alagbada ba mi sere mi ma ni jeta yes gbo ara fe tesi waju nu aye o super eagle pe e ko je kan lowo je sin e onna ni titi lai lai won ni former super eagle players does this does that former super eagle player acquires this acquire that former o ti gba nbe pe o gba bo fun nigeria re ko de wo po le ma wa mo what if eventually agba play alami play o wa ja soju kan na pe shooting wa tori ogun la lo nja lodo re neja to na do si yen o
4: seri e je ki so gan fun yin sa alami agbábọọlù tó ṣe dáadáa lẹyìn shooting star ni bákan náà àwọn junior yẹn junior ẹrí pé lọjọ kan tẹsán yìí pé òṣogbo junior náà àwọn tán mẹrin pé mo takú kalẹ njọ yẹn pé junior wà nbẹ mo takú kalẹ torí pé àwọn àwádìí kan wà nílé jẹ mo jọ gbà àwọn ilé omeke team ṣẹrí táwọn méjèèjì bá wà nbẹ sà wọn ti wà nbẹ ti shooting lose wọn ti wà nbẹ ti shooting draw nkan tí unity cup yìí call up yìí máa fún wọn wọn ò lè rí ní shooting star yẹn tàbá lọ wọn ti wà nù tíìmù láti bí ọdún bíi méjì wọn yẹsẹ máa pè tó bá ti yẹ lẹyìn fuad bọlá hàn tí wọn ti pè ní shooting gbà yẹn torí call up dáadáa tó dẹ gbà bọọlù tá a rí èèyàn mélòó ló túkù nbẹ bàtà máa falẹ yẹn lọ àmójútó ẹ èèyàn mélòó ni ẹ pè tẹ bá fẹ pè yàn apá òkè ọ̀nà ti ń pè yàn so gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ jẹ́ ti fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ọwọ́ wípé ó rí call up yẹn lásán ó rí call up yẹn tó bá jẹ́ ìdá mẹ́ta ni chance tó ní tẹ́lẹ̀ ó ti fi méjì kun láti lè jẹ́ kí orí ọ̀wọ́ ẹtì ẹ̀ gangan fún alára rẹ̀ kó tún pọ́n ṣẹ́bí ní ó ti lò sẹ́mi ayé ẹ̀ sẹ́yìn ọ̀dà mi yọ́npẹ́ lẹ́ni ṣùgbọ́n nítorí wípé tíìmù ẹ̀ wà ní crucial stage ibodà wọn wá continental wọ́n fi kalẹ̀ fún wa wípé ẹ rẹ́jísítà gbá bọ́ọ̀lù márùndínlọ́gbọ̀n àbá ẹ̀ mọ́ ó dẹ̀ tó bá gbá àwọn méjì náà sọ yìí ìkẹ́kọ̀ọ́ kò ní ṣe wọ́n bẹ́ẹ̀ bá ní ìfarapa ṣe wọ́n ní play iṣẹ́ tàjẹ́ sọ yìí iṣẹ́ orílẹ̀ ni ókè lápẹ́jù ẹnìsìn bí táwa ẹnìsìn yìí kẹ́kàn sá gbókè o oníròyìn eré ìdárayá bíi tẹ́ni o tinubu ni ẹ wá láàárọ̀ ọ̀la ẹ dẹ̀ ní némì ẹ fẹ́ ṣe némì láàárọ̀ ọ̀la ṣe ẹ tọ́jú pé ìtòwípé ẹ ní némì o tó jẹ́ first born yìí o wọ́n ní ẹ iṣẹ́ ìlú ni iṣẹ́ ìlú lélẹ̀ yìí kò sọ̀rọ̀ lórí ẹ ṣé rí àwọn kankan wà ṣe rí tó bá rí olówó kan tó bá sọ pé ó láhùn lápèjúwe tó bá sọ nǹkan tó ju olówó orí tó fi ń lówó orí ó gbà pé ẹ jẹ́ wulẹ̀ wà ń pọ̀ ẹ jẹ́ pọ̀ nǹkan tó ń jẹ́ bẹ̀ gẹ́gẹ́ lélẹ̀ yìí wọn ò ti sì nípele wípé wọ́n lè pè wọ́n tí wọ́n sọ wípé mo bísì ṣé bínú lù ló ti ń gbá bọ̀ inú lù ló ti ń gbá bọ̀ náà lóòótọ́ náà orí ọ̀fẹ́ sì ń bẹ fún wọn náà láti ọ̀pẹ́ tẹ́ bá gbá bọ́ọ̀lù tán lọ́la o kí ọ lọ́jọ́ monday ṣùgbọ́n ó ní bí wọ́n ṣe ń ṣe láti lọ rèé ṣe gbáradì kínní náà ni mo ṣe wà nísìnyí mo lè fi ọwọ́ gbáyà pé ọ̀gọ̀rọ̀ nínú àwọn tí ń ṣàlàbẹ́ lẹ́yìn bó jẹ́ kóró méjì nínú wọn wọn ò mú lọ wọn ò jọ bẹ̀rẹ̀ afcon qualifier ẹ na ara àǹfààní nìyẹn.
0: Ẹ lè sọ pé wọ́n ṣe training material.
4: Kò ń ṣe training a ní sẹ́ ooo kí ni tàbí inú ṣe a ní yóò boost the profile wọn.
2: Nǹkan tí ẹ clever ẹ mo bá tọmọ dín lẹ́nu kò ń ṣe pé à ń sọ pé kí mo ṣe rí call up kan láwọn olóṣèlú báwọn fẹ́ gba your last game of the season at least nigeria náà ló fẹ́ lọ gba competition ní london team tó dẹ̀ ń play náà npfl ní nigeria náà ti ń play ó yẹ kí nǹkan tí à ń sọ ni pé à ń clap money fún wọn pé kán tiẹ̀ fún wọn ní kí npfl kán fún wọn láǹfààní pé kí wọ́n gba last game of the season kí wọ́n tó lọ wọ́n lè gbá bọ̀ tán lé nǹkan tẹ̀ gba lọ́la kan match sì bẹ̀rẹ̀ ní tuesday nigeria máa play ball ní tuesday so nǹkan tí mo ń wò nìyẹn pé a sọ pé kí wọ́n ṣe gba call up kán máa lọ nígbàtí àwọn tó jẹ́ management club kọ̀ọ̀kan ló yẹ kán kọ lẹ́tà sí npfl pé ok o a need nǹkan báyìí báyìí báyìí tó bá fún wọn pé ó ṣeé ṣe fine tí ó bá dẹ̀ ṣeé ṣe pẹ̀lú reason àfilẹ̀ fún wọn lóòótọ́ tó bá ní ìfarapa àmọ̀ pé wọn ò ní sínú pẹ̀lú àwọn player àwọn akẹgbẹ́ wọn ṣùgbọ́n wọn ò ní ìfarapa ẹ yẹ ká wò ká wá imagine irú defender rivers rangers tí wọ́n kó lọ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní kòrí united tí wọ́n kó lọ yìí ṣé wọn wà very important team yẹn ni tó yẹ pé chance tán ní láti lọ sí continental nìyẹn ní season yìí kò tó bẹ́ẹ̀ àbí tí àwọn players náà bá lọ continental ṣé kò ń ṣe ara nǹkan kan náà tó wà dìbò fúnfúnra tiwọn náà nìyẹn but nǹkan tí à ń sọ ni pé kí npfl kó tiẹ̀ fún wọn ní grace yẹn pé kò ẹ bá tíìmù yín gbá bọ́ọ̀lù tó bá lẹ́ẹ̀dì dìgbì ọjọ́ monday ẹ lọ darapọ̀ mọ́ àwọn kẹgbẹ́ yín london fine nǹkan tí à ń sọ ni kékeré nípé kán ṣe gbọ́n ṣe gba kọ́ lọ kán láwọn ò lọ mọ́.
3: Àwọn agbábọ́ọ̀lù wa rèé tó dẹ̀ pé wọ́n ṣe dáadáa ó dẹ̀ tún máa ń jẹ́ pride náà fún ikọ̀ agbábọ́ọ̀lù pé wọ́n pe agbábọ́ọ̀lù láti inú ikọ̀ wa kó wa ṣojú orílẹ̀-èdè nàìjíríà àwọn agbábọ́ọ̀lù yìí pé in tí wọ́n pè gangan pé òkè wọ́n pé ìpínkẹ́ wa pride fún àwọn agbábọ́ọ̀lù mi tẹ pé wọn ní kọ́ sórúkọ ẹlòmíì ipa ò ti lọ ṣojú orílẹ̀-èdè nàìjíríà ó wọ aṣọ yẹn gan lọ́tọ̀ pride ni fún ọ ṣùgbọ́n kan tí tèmi ń try láti sọ tó èmi rè má ṣe pa àwọn agbábọ́ọ̀lù méjèèjì inú mi dùn because mo pa àwọn tó ṣe dáadáa fún ikọ̀ shooting stars ni tó yẹ pé ta tó ń climb fún ayọ̀ bámi lélẹ̀ tá bá ṣe tún ká máa sọ pé àlàmì four season rèé nínú npfl four season lélẹ̀ àti pé inú shooting ni o àti npfl four season lélẹ̀ tó dẹ̀ pọ̀ ọmọ náà ó ṣe dáadáa lọ́wọ́ ìyẹn ẹ jẹ́ ká yọ kúrò lẹ́yìn ìgbà tí mo fẹ́ lè pé bóyá kò gbà bọ́ọ̀lù onígbà tó gba red card to gba red card ati gba mi to je pe boya boya bi e kan to je pe oluko ni o fi bere efesanse to le gba da gbe wole sugbon pe boya o miss imagine fun nkan shooting ki se ti ki se ti farapa ka ma so lele pe nkan temi wan try lati so e pe mo tun fi ti FA cup si pe ato bon like bi won se nto awon kini yi ko favor awon iko ko favor iko ato e bo awon agbon to lo soju e ti e je ka fi yen sile sugbon o lele yi tele tele ko si match ni bi around the last week ko to di pon bere FA cup ko si match kankan e fi match sibe o wa di pe week to je pon ma gba won ma gbe PFL ni final last week last on le la FA cup match si o tu wa du ni ose to nbo ko tu favor awon mi to je pe kini ibo mi e si so pe kan kan si ma wa be de pe odo won de re o jina sibi tan ti wa se e bi na important na pe e mu la yin tun wa si pe awon agba ball awon iko yin na won ri won ni kankan fun won ko si go e ba ti mental health ni won ni ati kankan ni su ko le je pe iko shooting wa ja olubori lola Niger Torado fa lo relegate kile ko ma sele nbe yen to de shima wa mi na e de tu lo fi FA cup e de tu lo fi another FA cup round of 32 e tu lo fi season ni next week to de tu je pe ni mi na yen na na wa wa mi lo to ni agba na agbara pe ko ni sewu sugbon ka fi ta wa gbo pe o ye ato iko ato NFF ni o abi NPF kon lo yi para to pe kini ile won wa strategize no ko wa strategize igbo sugbon won pe awon agba ball pe kon lo sojo ah sebi ma se ma pa awon iko awon agba ball na lati ni iko kokan na ni e oke wa wa te lo mi de o ma gbe fara pade imi de ko ni pada wulo fun iko re mo to fi ma di sa to nbo yin o si pe boya won pa awon agba ball abi nkan sugbon ipe ti o fu mama affect awon iko ati awon player gangan fun awon yoku to wa nbe nkan to pe kini e fi lati badan won ti nbe mi na ti latabuja lati bi 2 weeks ago na ti wa nbe ki wa la wan so npa e to de je pa awon mi gan ti o kin se ta wa ti mu ta tun mo gangan te pe won e gbogbo e na wa ko wa strategize enough awon bi NPF awon FA NFF won o se dada to lori ti yen
2: fun apere gege bi nti jumoke so eri pe ni England ti a n gba n wa o ko se won gege bi footballing nation ta wa o ko se won e lo wo daada ko si ti ma fe gba FA cup ko si league kan to ma waye ni week yen pe fe gba FA cup ko se ni league match to ma play ni week yen FA cup yen nikan na ma face ta de ma gba tan ko dipe ni oda activities bere pa nipa league so mi ti awon ti to wa ni gbonu sakoso FA cup ni Nigeria ti NPFL ki won wo bi kan wo be mo ro pe ya pe awon na ti ma gbo to ba digba to ba digba mi mo ro pe won shadoje sibe ko nle ko nle repeat are sugbon fun ile ewo lati last week na player ti wa Labuja won ko nbe won ti lo gba mi na to ba ti kuro nbe se ma leyin yen na won ti duro ti won fa ma gba FA cup won lo bi 2 weeks e wo ta won club en ke ti ma na owo hotel ni kankan ni o so ko pay won e lo ran fe tun ba gba even won se wa lo yen na gan na won na owo hotel te ma sun si kekere wa ni how many players how many officials ma tele won lo lati last week se o se o ta to credit ni badan yen ko wa Labuja mo te ma san be
0: ti ba gbe ki ma pade we jade ibi ti mo sun yen e mo ti mo sun
2: I am a dancer. So, who could dare cut to? Mother, I'm playing. I'm a management club. Because I'm at my complaint for MPF at FE in Nigeria. You can buy a good day. Cut party by me. A more people can buy your new fair repeat territory. Co pay for our team in there. Be pay our players again. Because a look on a fag, but back by for copy. Number phone. A woman's in a lot of Odidos, Odikina Wild Hotel with 25 or 23 players. Below officials.
0: Hey, little hotel. I guess that was in it.
2: Get your shop like below. Se guest house se won su be lo fe
0: ah le ri hotel ta mo fi to je pa nkaran ko tin be
4: ah mi le do wa
0: eh eh sa gboro san ju 3k fun e
2: Labuja
0: awon lati me gboje wa wa
2: igbo lo ba le bele ti ri se nu gbo
4: ni campus sinu school new school
2: kama sinu classroom ninu e fan to don fe gba ball e seyan dada
0: olo ma ja wa ara bi o sa wa gbo yi le da wo
2: so ara nkan ta nso ni o ye ki awon atori ti wa ko de se ni lo tin sele be mo ro pe awon to wa lagbonu
0: choice yi o fe da kankan le ara de o
2: ki won se nkan
0: kan lapo ti cough mi o
2: kan se nkan to da mo
1: lord of the minute mi wo ni wo bi pe bo se looto ni wi pe nkan to je ni patapata ni lati ri awon gba bodu to gba bodu labele lati wa so fun nkan super eagles orilede nigeria
5: sugbon awon ta nwo gege bi awoko se ni gbogbo igba ojo wo le ti ri abi lo ti sele ri wi pe iko lati inu league orilede england abi even ikọ lati nu league abalele keta tori boya ale ma le fe fi ara wa we ikọ lati nu league orilede England ka wa so pa ikọ lati nu league abalele keta nile England o ma wa mu agba ballu e ni pe ni time ti league won lo lowo ka ni pe laarin season ni o sise gbo iyato wa ni wi pe ni time to je aarin season ni match to ma pari sa last match of the season o ti e ye ke je kan play e wa je kan play tan e wa ni pe ki gbogbo wa pade ni ehome airport bi bayi o ama ko gbogbo yin ko ba di lojo keji o iyen si se gbo juke wa gba awon player lowo team won ni last match of the season now ibi ti mo le fi se apere yen to fi ma ye awon yen dada ka imagine wi pe player premier league player of the premier league sayi o wo last day now e wa your player e your Ruben Dias ko Man City e pe Rodri e pe boya Haaland na e ku awon meteta kuro tori pe cup kan wa to je cup kan te fe kan lo gba to won de gbudo lo soju orilede won ni last match of season to ma decide bi won ma gba league e mu ninu Arsenal na ni Kirais ku nbe Kiraya ku nbe Kigebre ku nbe apa awon meteta yi na kan wa lo play for orilede won ni last match of the season to ma decide nto po ninu season kan ta lo ma gba ru e but at ni isowo ta fi mu kini sin ati gba wi pe league orilede Nigeria awon player to wa nbe won kan gba ball ni bibi gege bi wi pe a nse training le ta fi ma travel abroad because at the render league you are useless by pe league yo jamon kankan se ele because come on so pe dream everybody ni lo to lati wosho iko super eagles orilede Nigeria but bo se je dream everybody dream when o si ni lo lati fulfill o si ni lati fulfill to wa no contract e lati play fun team en to tin sise lati match week 31 or match week 37 o wa di match week 38 boya influence en to tin se lori field abi nkankan o wa na nkan to help won lati joy o wa di match week 38 eni ko ma play to ipo fe lo play fun lu e won wa pada gba league lowo won kini ere ise to tin se lati joy bossi so e missing by pelu bi ti won ba ati sibe ati n so fun wansin won ti so fun wa wi pe gbogbo player to ba tin play nbibi on play nbibi on se trial le di awon team lati Zambia di awon team lati orilede Tanzania awon team lati nu league orilede Israel awon team lati nu league abale kejo orilede Turkey lati wa gbe eni ni n ton so fun league wansin
0: oro na doro agba o doro agba oro

0: eléyìí. Hello. Ẹ káàsán.
1: Ìyá ní Gbàpù ló ń sọ̀rọ̀ látọ̀ yìí.
0: Màmá mi, àmọ́ ti gbó yín.
1: Ọ̀tẹ́lẹ̀.
0: Mo ti bá wọn yọ.
1: Ẹyin gẹ́rí ẹni tí ẹ̀dá adé ọgbádùn. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ dá kọ́ọ̀bù ogun ni. Ìwọ́n pààyàn ní ṣekéṣe o. Wọ́n pààyàn pátákọ́
0: sí o. Kò sí tíì tí gbà. Kò sí tíì tí gbà.
1: Kúkúdé ni wọ́n kú o. Ìwọ́n àmọ́ gbọ́ kí. Ìwọ́n adé jẹ́ ọgbádùn. Bọ́ọ̀lù rẹ̀ ń jáde o. Ọ̀gá rẹ̀ ni Dọ́lá pọ̀ ní
0: ìṣe o. Olórù ilé kan ti ń sọ ọmọ lárí lẹ́yìn ọ̀ká. Hello.
2: Hello, me and you.
0: Ege.
2: Ege, ẹ̀ka sàn.
0: Ó àhín.
2: Kọ́lá, látò wú ní Akademi Ìbàdàn. So, kí àwọn ìgbà tí ẹ̀ríṣẹ́ wọn fi Adéwà ti gbà. Ìgbàdúrà sáǹgbà ni pé kó ṣọ́ọ̀tì àwọn akúrú náà ọmọ wa lọ. Káwọ́ ti wáyà ẹjẹ́ ìwádìí kankan náà àwọn tí ẹ̀ sì kíláàsọ. So gbogbo ọjọ́ kúrò náà gbogbo àtìyìn yòókù náà wọ́n pe ọkọ̀ òdú. Wọ́n pe rivers, wọ́n pe rangers, wọ́n kọ́ rangers, everything. So gbogbo náà ni ó pè ní ọ̀la. So gbogbo náà ni ó pè lọ́la ní final ọ̀la. So àdúrà ni ká gbà ní pé kí ẹ fi kó mú ìsọ́ọ̀dì gidi bọ̀. So, tu vas venir ici, que c'est un coach de coach, tu vas venir.

0: Ẹ
1: ǹ kàdé ìbò tún ti bọ́ tánu fóònù. Ó yẹ ti ẹ̀ sí kébi wọ́n so mọ́. Hello, wọ́n ti release ẹ̀. Ege.
2: Ẹkúrẹ́tò.
1: Ó ahin.
2: Abdulkadir ló sọ fún lẹ́tọ̀ọ̀sì.
1: Òkè sá.
2: Ṣé lórí ọ̀rọ̀ ti àwọn pílẹ̀ tó mú láti ṣùkú ìṣàmúlò ẹ̀sọ̀ láti Nàìjíríà. Ṣé ẹ rí bá a ṣe wà láfíríkà nìyẹn? Kámọ̀ fúlẹ̀ bílẹ̀mù líìgì wa. Ẹ máa rí tẹ́lá lórí ti bẹ̀ tá a bá ń dá pọ̀ ní àwọn líìgì mi ó sì máa wà hàn. Àwọn líìgì mi ṣe ti mú àwọn wọ̀n láfíríkà yìí. Ó ní South Africa mọ̀ pé wọ́n máa ń suspend the league wọn for some time kí wọ́n dá Afcon tán. Because nítorí eré àti ìlàjú dáadáa ní Áfíríkà, afẹ́ mọ̀ fara wá àwọn òyìnbó yẹn, àwọn òde sí ìdílẹ́bù wọn. Àti mi èdè gbé mọ̀ bó ti bá àwọn ọmọ yẹn lọ, àti ìdílẹ́bù wọn. Bá a fẹ́ jẹ́ Áfíríkà kọ́ wọ̀lé, Áfíríkà kọ́ lifáyà sí, àti máa rí àwọn líìgì tó mọ̀ máa wà wọ́n. Báwo ni ṣe
1: Evergreen.

0: tító bẹ̀rẹ̀ òní kò ní tó eléyìí tí a kọ ibi fún
1: tó
0: a kọ́kọ́ kọ ibi wa tá a bá ti kọ ibi wa ní apá ọ̀dọ̀ wa níbi kìí sábà sí ìjì kìí sábà sí ìjì a máa à ń plant tiwa ní sliding planting la máa ṣe ní side ní south west níbí ní east àwọn máa ń horizontal planting wọn ó gbìn lóòrò wa lọlẹ̀ báyìí ni torí pé ilẹ̀ wọn ilẹ̀ yanrìn ni ilẹ̀ yanrìn sílé tí ó bá ti ta tí èso yẹn bá ti tí èso yẹn bá ti tóbi yóò di pé yóò fì atẹ́gùn kékeré báyìí ni yóò fì tí gbogbo yóò fẹ tí yóò fẹ̀yìn síta so àwọn máa fẹ́ wọn ó gbìn tí ó jẹ́ pé yóò fi wọlẹ̀ tí ẹ̀ta rẹ̀ náà yóò fi wọlẹ̀ lọ so that tí atẹ́gùn àbí nǹkan kan bá tiẹ̀ fẹ́ kò ní bí ṣubú ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì atẹ́gùn wa yìí pọ̀ so tá a bá tiẹ̀ gbin ẹ̀gẹ́ wa a máa ń bẹ́ẹ̀n díẹ̀ díẹ̀ á jẹ́ kó kó sùn díẹ̀ wọnú ebi náà ni so ẹ ṣe.
1: Nígbà tá a wá bèrè tún àmójútó rẹ̀ ṣó nílò ká fàjílẹ̀ sí bó la ṣe fàjílẹ̀ sí irú ajílẹ̀ wo la lò nígbà tá a bá ṣe tún àwọn bíi pakopako pesticide ni insecticide ni nkankan wo òun la nílò bó la ṣe mọ mójútó kó tó dàgbà oṣù mélòó ni ẹ̀gẹ́ wa ṣe mọ nílò kó tó dàgbà.
0: Ẹ ṣe àtọkùn tí ẹ̀gẹ́ wa nílò ajílẹ̀ ó sì ní irú ajílẹ̀ tó dáa fún ẹ̀gẹ́.
1: Okay.
0: Ajílẹ̀ tó dáa fún ẹ̀gẹ́ ni ilé tá à ń pè ní NPK
1: 15 15 15
0: MPK 15 15 15 the best fún ẹ̀gẹ́ a sì lo àpò mẹ́rin fún hectare kan.
1: Okay.
0: Ìgbà tá ní oṣù ọ̀sẹ̀ mẹ́jọ àkọ́kọ́ la apply ẹ̀ la fi ajílẹ̀ sí ọ̀sẹ̀ mẹ́jọ àkọ́kọ́ la fi ajílẹ̀ sí ẹ̀gẹ́ wa ní tó bá ti ń lọ sí bí oṣù mẹ́rin sẹ pé ẹ̀gẹ́ wa a ní àwọn tó jẹ́ pé tílẹ̀ bá ṣe dáadáa láti oṣù mẹ́fà lọ láti máa kórè ẹ̀ ṣùgbọ́n n tí wọ́n máa kórè ẹ̀ náà láti oṣù mẹ́fà òun náà ni pé ta bá ràn lọ́wọ́ ta bá ran ilẹ̀ wa lọ́wọ́ pẹ̀lú
1: ajílẹ̀
0: so ní àkọ́kọ́ ọ̀sẹ̀ mẹ́jọ àkọ́kọ́ lákọ̀ọ́kọ́ fi ẹlẹ́ẹ̀kínní sí là ń pé eléyìí tí mo pè ní NPK 15 15 15 yẹn ò lákọ̀ọ́kọ́ lò so tó bá ti wá ń di bíi oṣù mẹ́rin àkọ́kọ́ a lọ wo potash tá à ń pè ní potassium bí báàgì méjì ti tó fún yẹn bẹ́ẹ̀ pé ẹ̀gẹ́ wa ti ń mú iṣu jáde nísìn so a fẹ́ ran iṣu yẹn lọ́wọ́ láti jẹ́ kó tún ṣe kó ṣe bojúwò kó ṣe bojúrí so ìgbà yẹn láwa lo potassium yẹn báàgì méjì péré ni fún hectare torí díẹ̀ díẹ̀ la máa fi sí so kọ́kàn fi ran túbà wa lọ́wọ́ ni so tá a bá sì tún ní manure náà òun náà dá a lè lo manure so tá a bá máa lo manure náà gba bíi àpò márùn-ún sí mẹ́wàá ní tons ni wọn fún hectare kan so bí a ṣe sí ní.
1: Àwọn ìdí torí àti dènà kòkòrò nǹkan
0: sẹ́rí àti dènà kòkòrò èso tó dáa tí yóò gbógun ti kòkòrò ló dáa jù láti gbìn ta bá sọ̀rọ̀ igi ẹ̀gẹ́ àwọn igi tó jẹ́ pé wọ́n ti wà treated tó jẹ́ pé disease resistant ni wọ́n torí tí kòkòrò bá ti wọ oko a tiẹ̀ máa ń lo pesticide a lè lo pesticide tó jẹ́ àwọn kẹ́míkà tó ń gbógun ti kòkòrò lára ẹ̀gẹ́ ó ṣe é ṣe bẹ́ẹ̀.
1: Jáàmù fi omi sí ẹ̀gẹ́ wa náà àbí ẹ̀gẹ́ yìí o olúwa owó rẹ̀ la fi ẹ̀mí rẹ̀ lé o.
0: Ẹ ṣe àtọkùn ó nílò omi ìdí nìyẹn tó jẹ́ pé kò sí nǹkan kan tá a fẹ́ gbìn take amando de ojo lapa odo wan bi ni amando do ojo lapa odo wan bi ti a ba fe dodojo a lo ti eloyin bo npe ni irrigation
1: irrigation
0: lati fi omi fun awon nkan gbin wa so sugbon en to daaju ni pe igba ti ojo ba de bi osu kerin si osu kefa la man gbin ege
1: osu melo gan lege ta fi mo kore
0: bo so mo ni lati bi osu mefa
1: osu mefa
0: osu mesan de osu kejila
1: Eje Karu Georgia. Awa loju opo Facebook 32FM949 fe ati YouTube 32FM949 fe yin e ti le mo fi awon awile yin sowo latapabe awon beere lokanjo kan se wanle ti emi na o tun tare se alejo wa mo se mo pe yin o lawon beere kan bo mi te fe beere e le fi sowo loju opo ti Facebook tasiko ati soju opo na ba to a soju opo agbe lo ba leto Nikoni 32FM 94.9 Laughter House Urio Kitente Premier Mokola Ibadan Ambo Eko Kale
2: Ashe Junika Gbese Radio Me 32FM Ti Wa Oke Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E
2: salary ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
7: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C. Post Shopping Complex ni Dojuko Cocoa House. Ke tun wole leti kan wa lapa otun yin. Te ba tun wa wole tan, e tun kan wa kugu. Lapa otun yin be na ni be ba se nwole. Tolon tolo wa re o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojutu si gbogbo ipenija phone.
8: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: súnmọ́ regional. Náwó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0800.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Ah, bọ̀dá mi, ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ma wo mi bi mo se fe yin.
6: Mo n gbọ ta ti tu efe.
7: 32 FM 94.9.

0: हेलो हेलो जरो जरो ना हेलो ये अच्छी रे 0097049 अभी 0906 2049 0705 5049 àwọn nọmba tẹ láǹfààní láti fi béèrè ìbéèrè yín rèé ní ìrọ̀lẹ́ tòní ṣó tún ní àwọn nǹkan tó ẹ fẹ́ ká wà àgbẹ̀ ẹlẹ́gẹ̀ ọmọ báyìí.
1: Nǹkan tí mo fẹ́ sọ náà ni pé àgbẹ̀ ẹlẹ́gẹ̀ tí ó bá rí bi ti ra ojúlówó ẹ̀gẹ́ láti gbìn ó lè tagi ẹ̀ bó ṣe ń ta túbà ni ó ta igi added profit tí a tún máa ń ní bí gbogbo ẹsẹ̀ lulẹ̀ nísìn igi sàtún fún wa ní nǹkan díẹ̀díẹ̀ tí ò jẹ́ kó fi jẹ́ pé gbogbo ẹ̀ ló lulẹ̀ mọ́ wa lọ́wọ́.
0: àwọn èèyàn tiẹ̀ ń wòye pé ẹ̀yin ẹlẹ́gẹ̀ lọ́dún yìí ńgbà tá a bá tún mú kinní pé èrè yín ó pọ̀ torí ẹgbẹ́ òṣèlú tó ń fi ẹ̀gẹ́ ṣe àmì ìdánimọ̀ wọn pé wọn mọ rí jáwé sínú pé ẹjọ o sáré rígi ẹgẹ ń bẹ òun afẹsẹ campaign àbẹ sáré rẹgẹ gan tí wọn bá wọn sáré fàáyọ need and processing kankan tún mọ ta ní owó.
1: ọlọ́jẹ orí bẹ́ẹ̀ ọlọ́jẹ ọran ti wà kára tí wọn
0: torí wọn mọ ọran ti yín báyìí pé
1: torí wọn náà láṣẹ ní àwa jókòó ti gbàgùdá tá à ń pè lẹgẹ pé orí ẹ làwa wà ìdí ẹ làwa wà.
0: Ṣó láwọn òpènijà tí àgbẹ̀ lè kojú torí kíní yìí dùn báyìí o ṣó ní ìpènijà tí àgbẹ̀ ẹlẹ́gẹ̀
1: lè kojú. Ara ìpènijà tí àgbẹ̀ ẹlẹ́gẹ̀ lè kojú náà rí pé bó ṣe lulẹ̀ nísìnyí báyìí àwọn èèyàn rò pé níbo ni ká gbé wọ̀ níbo ni ká gbé sí ẹja fọkànbalẹ̀ nígbà tí ó bá fi tó bí oṣù keje sí kẹjọ sí kẹsànán yóò yàtọ̀ sí àkókò tàwa lágbára ọlọ́run.
0: Ẹ ṣeun kí ni àmọ̀ràn yín fún gbogbo ataraalé àti ìjọba àtàgbẹ̀.
1: Fún araalé ká má ṣàkóso olóko. Fún àwọn ìjọba wa kán ràn wá lọ́wọ́ bó ṣe lulẹ̀ nísìnyí tó bá jẹ́ pé àti ìgbà kan ni wọn ma àwọn ìjọba ó ma gbà lọ́wọ́ wa àwọn ó mọ ibi tí wọn ó dorí àwọn nǹkan tó pọ̀ ní tó sì ṣe bẹ́ẹ̀ ni pé storage facility wa ò tó.
0: Ẹ ṣeun ọpẹ́ pàtàkì lọ́wọ́ alàgbà ọláníyì ìfowówẹ̀ aláṣẹ àti olùdarí Fola Said Farms Enterprises mo rò pé a bá tún pè yín jọ mi.
1: Pẹ̀lú ògùn
0: ọlọ́run ẹ ṣeun a mọ̀ rí yín bá o kò jẹ́ ibi tí àárẹ̀mọ fún ti ìrọ̀lẹ́ òní ẹ bá lóhunkóhun láti bá mi sọ lẹ́yìn ètò ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí whatsapp 07046333576 tàbí kọ́ 08022588193 títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá tó pàdé Peter Ọláṣùwọ̀ Captain Peter lórúkọ tẹ́lẹ̀ Odiba.

0: ọjọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí.
1: Kevin De Bruyne.
0: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Odifero Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyè wá. Ẹ wájú ọlọ́dún kan méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ilé tó ń lọ náà kódà ẹ̀bùnwó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Regal London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀ẹ́jọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti

0: láti ìkọ́ni 32 FM 94.9 náà làṣejí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò nìbàdàn láwà. Ìbàdàn láwà tá a ti ń jayé ìbàdàn láwà tá a ti ń fẹ̀lá ìbàdàn láwà tá a ti ń ṣe dáadáa. Ìlú olókìkí ìlú àwọn jagunjagun. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé lórí ètò nìbàdàn láwà náà láti máa mú àwọn bàbá wa nílùú ìbàdàn wá sí etí gbọ́ wa tó ń tojú òwòrán wa. Láti mọ̀ nípa wọn yálà àwọn nǹkan tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú wọn pẹ̀lú orí ọ̀fẹ́ olódùmarè láṣálẹ̀ yìí. Abala ọ̀kan lára àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbà ọjẹ́ olóṣèlú ọ̀mọ̀wé oníwọ́n bẹ́ẹ̀ sì náà ni wọ́n ti ṣojú nínú fún ẹkùn agbègbè gúúsù ọ̀tọ̀yọ́ nílẹ̀gbẹ̀mọ aṣòfin àgbà kẹsàn-án lórílẹ̀-èdè nàìjíríà ìyún lọ́dún 2019 sí ọdún 2023. A lè fọwọ́ báyà nípa wọn wípé orúkọ wọn ò bàjẹ́ láwùjọ látàrí ipa ribiribi tó ti ṣẹ̀dàgbà sókè tí wọ́n nífẹ̀ẹ́ sí pàápàá jùlọ lórí ìta àti bí wọn. Ẹ̀yin àgbàlagbà náà lẹ́bọ̀ ẹni tá a bá péré akọni wọ́n ní àáfìdà lálẹ́ dáradára. Ọ̀kan lára àwọn bàbá wa tá à ń sọ̀rọ̀ nípa àwọn tá a wà lágbàlá wọn láṣálẹ̀ yìí àwọn náà ni sẹ́nítọ̀ Mohammed Kọ́lá Balógun. Ẹ kalẹ̀ báàlù.
1: Ẹ ṣe ẹ kalẹ̀ ẹ kú ṣe.
0: Yẹ́sà ẹ kú ọjọ́ mẹ́ta.
1: Àwọn ni ògbó ní kọ́.
0: Àlàáfíà làwà. Olúbìpẹ́ Fatóyè ló kọ́ mi. Báàmì ẹ máa ń kí gbogbo ọmọ bíbí ìlú Ìbàdàn tí wọ́n ń gbọ́ wa. Gbogbo àwọn olólùfẹ́ wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ jákèjádò àgbáyé àtàwọn olólùfẹ́ ti ní gọ̀gọ̀.
1: Ó kí gbogbo ọmọ bí ìlú Ìbàdàn ọkùnrin lóbìnrin tó ní létàlejò àtàwọn tí ò ń ṣọmọ bíbí ìlú Ìbàdàn náà sọ pé Ìbàdàn kúkú gba onílé ó sì gba àlejò. Mo dẹ̀ kí gbogbo wa náà ní jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ ó kí wa ní orílẹ̀-èdè Nàìjíríà àjíǹde àwọn ọmọ àjẹ. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun. Ká má ṣẹ̀ṣẹ̀ máa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ tó tó ṣe bí òwe bá mi ọmọ ìlú Ìbàdàn ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Àṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlànà tá a bá ń lẹ̀ tẹ fi lé àwa ọmọ lọ́wọ́ náà ni wípé ọmọ Ìbàdàn ò ní nílé kó má lè kú.
1: Bẹ́ẹ̀ni.
0: Níbo ni oko yín? Níbo sì ni Agbolé?
1: Agbolé ni èrè Agbolé Olúbàdàn Àléwò. Àléwò kò má dé. Ibi tí bàbá Olúbàdàn Jẹta ti jáde tẹ̀tọ̀ lẹ́kàn balùwẹ̀ náà máa tẹ̀lé fún wa. Ẹkùn wa ni ibi tí à ń pè ní Lágùn tó túmọ̀ sí ibi tí ọlá ti mẹ́ṣingò. Ìtumọ̀ Lágùn ni.
0: Ìtumọ̀ Lágùn.
1: Short kìíní short form ni Lágùn tẹ́ ń pè Lágùn. Ṣùgbọ́n ká tó déwò ẹ bá ti kọjá ìyànàfà ẹ rí Lágùn lọ́wọ́. Wà àlàáfíà báyìí. So ibẹ̀ ni kó wa ibi tí ọlá ti mẹ́ṣingò.
0: Ibi tí ọlá ti mẹ́ṣingò.
1: Bẹ́ẹ̀ torí ní ìtàn wà ní jẹ́ ọ̀rọ̀ yẹn. Ẹ mọ̀ pé àléwò tí ẹ ò rí yẹn. Ẹ ní àlè tó jẹ́ bàbá wa àléwò kó má dé fúnra rẹ̀. Ó wá láti wò jagunjagun ni. Bẹ́ẹ̀ náà ṣe mọ̀. Ṣùgbọ́n ọmọ ọba òwò máṣọ ni. Yes. Tí bá rí àwọn tó bá ṣe ń kọ làlẹ́ ọjọ́ ìwé pé làṣọ òun yẹn náà. Ọmọ ṣọ òun ni. Bàbá bàbẹ́. Ọmọ ṣọ òun ni. Ìyá bàbẹ́ ni ọmọ olówó. Ìgbà yẹn gẹ́gẹ́ bí tètè gbọ́ ọmọọba ló máa ń fẹ́ ọmọọba. So olówó gbà yẹn gbọ́ pé àwọn àti ṣọ̀hún gbà yẹn lọ rẹ̀. So olówó wa fi ọmọ ẹ̀ fún ṣọ̀hún gbà yẹn. So ó ṣe di pé ọ̀fẹ́ rẹ̀ wọ̀n nìyẹn. Ṣùgbọ́n nínú tàtà gbọ́ náà ni pé tí wọ́n àwọn ọmọ bá ń gbà yẹn tí wọ́n ti fẹ́ bímọ wọ́n á lọ bímọ sílé bàbá wọn.
0: Tí àwọn ọmọ bá fẹ́
1: bímọ
0: nígbà
1: náà. So bàbá bàbẹ́ bàbá àlè. Wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ ṣe tí wọ́n fẹ́ bí àlè wọ́n á bí sí wò. So ọ̀tọ́ wa tí wọ́n bímọ náà á tún padà sílé ọkọ wọn. now it can to aso pe wa be yen gan ma to won bi ye meta ekini oku ikeji oku
0: ta ni so pe agbipu ni won
1: dele so be ke ta wa ni o se wa ju won so pe agbipu ngba yen ifa ifa na mangbo ala ti ma fa se wa jin kan ta to bi kan wa jo da wa si ma be first make sure pe la ba be ni aku akuma aku adro so but si won bi ale si o won na wa dagba won na wa ti jago jago
0: ah
1: won je pe alogun balogun balogun ewo ni now titi ti ola ile balogun si wa ni o awa na awa li o na si nje balogun na nje balogun be so but aku go ngba yen wa powerful jolu gan lo awon ologun ni e ma ti jagbo but ya won ni aya won lo ma ba so ma te ma ti jagun be yen wa ku fi se alogun ewo se meji lo le ma se ma lead ogun ta wa ogun fe lo jagun o lo ma lead ogun awon jagun jagun lo jagun awon se ma kirun yi di fun won Blockchain of Fumani, Bawafakio. One to more coin, you won a Jagburo, a war of 1816. Yes. Because, Kumala, only the dog,
0: Carillo,
1: on my woman, on the
0: face,
1: yes.
0: On my
1: wood on you, face, like bell, who walk, cook, and like bell, so our child, you want to see the conjoint grow up. Right, we only mama. So we want to our was better. What is the bashon? A little balogony, you. But I want to communicate to us, my boy, I want to. But see, I'm not a man bound to go home, but I'm not a man law representative. I'm not a man law. I'm not a man law. Can I me? Oconicure, Benna passing. Oh, my. Don't you know only behind about me? Will be killing me, not your jaguar. No question. So I, in the section, I copy it. Then the number two, they shall not say a best hunger. In the section, to what I do. Now, now, so but ogunwala njagun igaye o yin ko yen le o
0: ah
1: ya se pe ko da o fe mu baba lo gan
0: ah
1: e bi tata gbo pe baba lati escape ku die harika so wa ti o wa smara ko wa tun ra mu lati lo finish wa ni igaye to a o nu pe ta tun lo tun le pe dani to ma support lo a pe ore ali ma support o je ba fresh wa ni ja yi so gun ya yi yan ali lo and o ye ko ki o ni eat o de but o me to ba to fi delay sha o se na lo ja gun lo na o ye o sogbo yen ye sha no si a be sa gba but o sha ni won fi o le fun ara pe ti you told my lodge I'm going to Ojina Siwo. I'm going to join the team. I'm going to take a walk. I'm going to lead you. I'm going to meet you. Duty one year. I'm going to lead you. So, I'm going to see what I'm take one at you going. That's what I came. But I'm going to have to joke or watch in Grumbuka. Good day, my family can wear a old one. After I'm going to be anyone. I'm going to so but o bo tun bo inu awon mo ta won jagba mo itan tele e be wa e se n ti wa e se ati den go na ma n gbe ja yi rin ba e se wa te e se o po mo lu o ba sa o te to te ba o te da bi ja se pele na ni le fa o na je ti fe ba yo kaka to te so ara pe aya awon lu awon ewo ti n binu pe wọ́n sọ àtà àjọkò ha ètò ìbá sí wọ́n ní ayé àrísà ṣòro irú nǹkan bẹ́ẹ̀ peter ṣe bẹ̀ẹ̀ ni so family wa food family ẹ̀yọ kan wa kojú àwọn ewu wọ́n níjà yẹn wá lè débi tí àwọn òwe náà mọ̀ lára àti àwọn kókó pèpèrè àfúnjà àwọn akéwọn kan fún àsogún rẹ ẹ tú àwọn màlúù wa tán so wọ́n retrieve wá sí ibi odò ọba yẹn pé kí wọ́n ránṣẹ́ kan tó lọ right wa at that time ni olúwo ọba yẹn okay before that time wọ́n ti pè wọ́n pé kí kan jẹ́ káwọn ṣe placement pé kí lẹ fẹ́ gan kí àwọn ọmọ yìí kí wọ́n fẹ́ gan àwọn ọmọ balógun tán ṣáfẹ́ àwọn ni àwọn ò fẹ́ kàn sí pé àwọn ò jẹ́ balógun mọ́ olúwo láàrin àfẹ́mọ̀ jì àrìntàn obìnrin ní ní ìwò àwọn ipò obìnrin jẹ ọba kókóló ọdẹ máa ṣe ọmọ olùbalẹ yín náà ní ògùnbọn ẹ kókó máa lọ ọgbọn sọkẹ àwọn ìjọba mi ẹ tí mà kankan àwọn ọpọ ayé tani so wọn láwọn ògbà wáyé pé ìyá yín ṣe máa jọ kọyìn sí ọmọ ọba ni wọn ṣá láwọn ògbà àwọn ṣá jà náà wọn ṣá máa bájá lọ so wọn wá retrieve pàtàkì àwọn tó gbọpọ wà mẹ ọtọ ìlú pẹlú tó wá retrieve dé ibi tá a pè ní ọkọ níbi kan ní ìrìn àpápá tó wá wá síbi lágùn yẹn tó lágùn yẹn ló tó wá dúró sí pé káwọn wá lọ tó lọ báàdì ìbò àwọn ẹbùn wá gbọ wọn kó ẹbùn ìlẹkẹ ìlẹkẹ ní ẹbùn gbà yẹn ní ọgbọn wọn yẹn tó gbọmọlá ìbàdàn.
0: Kí ni
1: ìsọ̀gbọ́n látọ̀ torí pé wọ́n
0: ti mọ̀
1: pé yàn
0: ẹ̀ṣọ́
1: ni wọ́n àtọ̀. Ọkọ̀ ẹ̀ wọ̀ta báwọn. Tó bá dé ládògún tó lọ ẹ̀ tó bá pa àwọn ọmọ ẹ̀wà tó bá wá síbẹ̀ tó pa ìlú yẹn. So wọ́n bẹ̀rẹ̀ kùn bára pé kó jọ kó wà mọ́ ẹ̀rẹ̀ mọ́lẹ̀ ìbàdàn kó wọ́n wà sí wọ̀ mọ́. Bẹ́ẹ̀ni kan tó bá wá àwọn ọ̀nà ẹ̀ wà lá. So nígbà tí wọ́n á dé láti ogun jà yìí wọ́n á lọ sọ pọ̀ rẹ̀ hàn pé dájọ́ máa ṣe ìbàdàn ìwò kéré jìnnì lóhùn ó kéré fún ọ̀pọ̀ ọba sì dùn mára ogun ọ̀ṣọ́ tún mẹ́ta ó tún tóbi jù ó lọ dájú pé kó ti bínú gbé fún wọn bá wọn ohun jà ara bù ni wọn ti pọ́n ni wọn ti wáyà wọn kó wọn jáde máa kó wọn jáde ogun ọ̀ṣọ́ sábà rẹ̀ sọ àná ìletò ọrẹ wọn kan fẹẹ bùn ránṣẹ sí bàbá so máa fi wá ní kọkọ jẹ gbáyà wọn tó ń jọ yìí ìbàdàn abásàlẹ ló kọkọ jẹ látòkè abásàlẹ ìbàdàn lọkọ fi jẹ ọṣọ amúmọlẹ ìbàdàn ni so ìtàjẹnu bá ṣe débi tí àwọn alẹ nìyẹn so àlẹ ògùn mọṣọ nígbà tí mi jẹ kọmíṣọ́nà ní abẹ́ gbẹ̀gbọ̀n àkàlà nígbà tí agbọ̀n àkàlà ń jọba yẹn àwọn tàbí ọ̀ṣìjọba ń gbà yẹn kọmíṣọ́nà rẹ̀ tí wọ́n ń pè mí ní kábíyèsí kì í ṣe kábíyèsí ìbàdàn tó mo lè jẹ́ kábíyèsí ìbàdàn náà because kí ọba lẹ́kẹ̀ẹ́ wa ló tún jọba láti jọba 1953 làwọn àlẹ́ òtún kọ́kọ́ jẹ́ àlẹ́ òkú wálé the first but àpapọ̀ yẹn mo máa ń rò kó wọ́n pè mí ní kábíyèsí pé mo jọmọ bàbá dàní whereas a man sọ fún gọvanọ kára ń gbà yẹn pé ọgá ẹ kàn jọ ọgá mi ní subject mi ní ani get out ọgbẹ ẹgbẹ subject yẹ sẹyìn lè jọba lọgùn mọṣọ ẹ tó wà yọ ọgbọn mo lébi lè jọba mẹ meanwhile dr sabalogun sakabalogun àwọn ọṣẹ àpagbàlagbà ni historia rẹ làwọn ọgbọn mọṣọ làwọn ṣé ẹ kàn wá ọ lè jọba kankan lọgùn mọṣọ tani ó fẹ jọba ẹgbà sọgbà ọgbọn ẹfẹ lẹgbọn tí kọlá ń wí ó lẹtọ láti jọba lọgùn mọṣọ ṣùgbọn wọn ti kú wọn ti lọ bàdá tí pé a lè fi jẹ máa ní sáà ṣe bínú àwọn abajẹlẹ yín náà ẹjọ ní banana máa fi máa kó sí lágbọn á ní òun gbogbo ọgá wa sábà àbá lóòótọ gan èdè yóò gbowó lọ ẹjọ kó bẹẹ lákàwọ pé yóò jẹ ṣe ní jẹ ṣàwọn tí ń bọ yìí that's a matter of fact iye yẹ tó pa ẹlẹ́rìí kan gbà tí bàbá tó ń àtàgbàdé tó ń kú agbẹ́sẹ̀ wọ́n á pe governor kan àpẹ́ kí n kí ọ pé a máa kó sẹ́yìn ní bàbá o wọn ò gbé ìgbà tí bàbá adétúnjì wá kú tí kò gbàgbọ́ governor kan àsúnwọ́n bàbá adétúnjì wọ́n wá lọ kí bàbá adétúnjì wọ́n lọ kí wọ́n lé wọn adégbájá kẹta or something wọ́n lọ kí wọn ìjọ ìlànà wáṣẹ pé padà at that time wọ́n ti announce ọba lẹ́kẹ̀ wọn lọ́wọ́ wọn ni ọmọ òye so àwọn ń pè mí pé kọ́lá ẹ̀kú ti wà lẹ́kẹ̀ yóò mo ní ìyẹn kan mo ti ẹ̀ ń pè ń ṣe wọ́n kí ló ń pè mí sí mo ní tí bàbá sọ́wọ́n lè mi pé sí pé kẹ́ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé àsìkò tó mi ó ní máa wù ẹ́ ọlẹ́kọ̀ọ́ ojú ọ̀bànà owó jẹ́ sọ̀hún ayé yìí làwà lọ́nà ló kó rí bẹ́ẹ̀ ayáwó ṣàwádà jẹ́ ìrọ̀ so but nígbà mo ṣe kọmíṣánná yẹn mo lọ mo jẹ́ kọmíṣánná fún kọmọsí àwọn akọ shopping complex wà lóko mọ́ṣọ yẹn kìíní kan complex náà là ń pè tó bá jẹ́ pé state ọjà yẹn tí wọ́n lọ inspect njọ́ka bàbá wa bàbá sọ̀rọ̀ wọn tànà àwọn náà láwọn ẹgbẹ́ ara ìṣìnkà mẹ́jọ kó oníṣòwò ni wọn wọ́n ti wá kọ́ kí wọ́n bọ̀ wọ́n sọ fún àwọn ọjà yẹn pé tó bá ti wá kí n ká ní mo láti wá sí palace kí àwọn ọjà yẹn tẹ̀lé bá ṣe débẹ̀ jẹ́ ìdájọ́ wọ́n ní òkú mọ̀ṣọ́ gidi hàrún lẹ́wọ́ o tí wọ́n rà kíní kan yí àṣẹ kó bàbá yẹn lọ padà tí lọ ń jọba mà dẹ́ of course èmi náà ti mo ti wá rúùtì ẹ̀ lọ rí n kò pèrè àti àwọn máa lọ sí gbogbo ẹ̀ka my mother-in-law ni wọ́n jẹ́ ìyá àjọ st james's ní ogunmọ́ṣọ́ nígbà ayé wọn so a máa lọ ń kí wọn so wíkẹ̀ nìkan wá lọ mo á ní ibo nílé àlè kankan ní ten mrs oye láti tó oúnjẹ chairman tescom rẹ ogunmọ́ṣọ́ láwọn náà ti wá àwọn làwọn àjọ sọ yẹn wọn láwọn mọ adé wọn láwọn ni wọlé àwọn nàka sí pé ilé yín rẹ ilé ní fámìlì àwọn bàbá ọkàn láwọn bàbá ọkàn láwọn yẹn ti kú bọ bàbá ọkàn láwọn yẹn àwọn àti bàbá sọ̀rọ̀ ajagun ayé nájọ dúró yẹn pípọ̀ ajá wọn bàbá ajagun ayé lọ́wọ́ so ilé yẹn gbà wọn pé títí tó ti jẹ jẹ mẹ wọn pé test báyìí lẹgbẹẹ títí báyìí wọn tí wọn ní agbo lé lẹyìn fúlẹ so two story building. But I did it online, it affect, but I want to see what they could be. So, I'm at the bed. So, I know if my child is not going to be in it. So, I cross. I could get free from the first floor today. I'm a young man, come back. But I want to live by it. I'm very old. Unlatable. So, I'm going to go about clown. But you were money. You went by money. Hey, Wally. You tell you, Wally. About me with some adjustments from Kiki Maka. We buy a big Wally. I'm not going to show. I want you, one hour, and one support. My cousin was come on. For cousin, Raja met. He was editor of Sketch. When we put to one come by, that's a supporter one. So everyone wanted to tell them one so go and do all the one could be quick. You know what? One thing I got about a lot, you know, I believe I could come in loss of you, you know, I finance him about buying. Yeah, I could come back. So yeah, I'm not it. I'm going to go back to LA. So I'm going to LA. So I'm going to LA. I can't do that. So the back where I live, was the day. I said, where I live, the young child live about, come on in layer. Ìtàjì dìde wá ní.
0: Ẹ ṣe o sẹ́nitọ̀ fún àlàyé tó kún yìí. Wọ́n náà tún kọ́ ẹ̀kọ́ nínú ìtàn ọ̀hún. Ìjà bẹ̀rẹ̀ láti kásọ̀pá ọkọ̀ àtàbí sí ẹ̀rọ ọ̀gbọ̀n láti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ti Bayamori. Wọ́n ti girama àti bẹ́ẹ̀ tó ṣe tẹ̀síwájú sí. Ìbò ilẹ̀ ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ Bayamori.
1: A ṣe bí primary school rí yọrọ. The Catholic hospital is one job. People are then looking at high school. Well, I want to buy. I'm going to be in primary school. Second school, me. I'm going to see a girl called Nizaria.
0: Kill
1: your wallet. Well, I'll be see all over. But I'm going to let you know you. wọ́n bèrè lọ́gbọ́n wálé wọ́n sì research fẹ́ lọ wọ́n bèrè lọ so sọ́wọ́n dé jẹ́ ìfẹ́ kó ní bàtí lọ skúl because àwọn ẹgbẹ́ wa ẹgbẹ́ kábíyèsí ẹgbẹ́ wa àgbà àwọn náà ti wà ní ibi tí lọ sí london for 10 years ten 10 years àwọn ṣe tí wọ́n ní wáyé ara ni o so àwọn ti dé ẹ̀yìn náà adéwọlé balùwọ̀ so àwọn fẹ́ mi lọ sí kò pé kí n wá skúl gbóbi college kankan wà lẹ́kọ̀ọ́ orí yẹn là ń plan lọ́wọ́ ní kábíyèsí dé à ń fẹ́ mọ èmi ní baby family wẹ́ ló máa ń fẹ́ gbé baby mọ́ ra so wọ́n fẹ́ máa jù lára gbà wá sẹ́kọ̀ ẹ̀wọ̀n á ní pé àwọn skúl tó dẹ́dà wá wà ní zaria ikufena college bariwa college pé àwọn skúl táwọn àwọn kìnnì wọn lọ bẹ́ẹ̀ nìyẹn so àwọn àjọ lọ bá ẹgbẹ́ wa wà ní because I'm a mechanical engineer àwọn ní western area manager tractor and equipment division of USC àwọn bá wọn ṣe wọn àkìlá wọn ṣe tán náà yàrá tá tẹyìn àti ẹyìn àti kó lọ àmì tú ìyá sí ẹ kó láwọn náà jẹ ètò ọrọ alápẹ ẹgbọ alápẹ ẹsẹ àti ń pass wọn bó ṣe máa wọ skúl bẹẹ. I'm not there with Pedro. I need to talk about it. What if any coaches? And I have to check my bar. What are you doing in Lotharia? So what's your money? So I started with my wife and my wife college. When you bought me, pay Prince Pangway. 1 year, I bought it. I was going to go to Kufina College, which was old St. Paul's, one of the school that was early to learn. So, but I thought, I look at me. Cabbages, because why? So you should buy it. I want you to want to learn more. So I said, "Ta, I want to listen to my law interview and normal function. I'm a good one. So share with me function. You must solve the function. I want to be the function. I want to eventually research something about northern culture. So that's some aspect of northern culture. I want to eventually research directly." But I can't assume it will be an ship by shirts. Because it tells me that the ship may not pass. Said before, I said, I wanted them to be a warning by my soul work by everything. I want to be a fluency. And it was of a fluency. I found out that was so. I want to do come back. But I will see, I talk by a lot by shirts. I will be cool. So he didn't want to leave me behind there. I should talk about see as I was so I have Mrs. St. Peter's College, like a quarter. Maybe twice a
0: condition. Let's judge the second.

0: lọ́wọ́. Ọ̀tún Olúwawo lẹ̀ Ìbàdàn. Olóyè Ewéńjẹ́ Adégoróyè. Igi Àdùbí Agbéfágorí Ìtẹ́. Ọmọ dídá wa. Màá gún màá tẹ̀. Onísulọ́ niyàn. Kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ̀ ni ètò. Wá máa rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ Ewéńjẹ́ Àdùbí. Ọ̀tún Olúwawo lẹ̀ Ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjí ẹlẹ́ni, ẹgun ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà Ewéńjẹ́ Àdùbí ń bẹ̀. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08033260141. Olóyè Ewéńjẹ́ Àdùbí, ọ̀tún Olúwawo lẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nú, bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn lótòsí. 32 FM 94.9, àwàdà bàbá àwàdà.
2: Heaven made a radio, gave it a soul, and called it.
3: My heart's a stereo, it beats for you, so listen close.
2: 32 FM 94.9, filling the world with laughter.

0: rẹ̀ ń bàdàn.
1: Nínú oru àṣírí pẹ̀lú kọ́sítọ́mà tó ṣù karùn-ún rẹ kọjá sóṣù kẹfà. Wọlé ìdásí ọ̀rọ̀ rẹ sí eré ìfún ìtúsílẹ̀. Bóò lọ́wọ́ mú pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangbo ògo Prọfẹ̀sì Àmùjọ Adébáyọ̀ Bàbá Ọ́tọ́rítì. Àkórí oru àṣírí pẹ̀lú kọ́sítọ́mà tó ṣù yìí. Book of Remembrance, ìwé ìrántí. Àkókò rẹ rẹ̀ o. Jésù Olúwa fẹ́ tiriti fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn án lọ́wọ́. Àwọn ìlérí ògo tó ti gbọ́lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn wọ́n sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sàmùjọ́ Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola, orí òkè Ogolẹ́dẹ́ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà, àṣírí ogun tó jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí ti ẹ náà.
2: Praise the Lord. Ọpẹ́ tí mo ti ń gbàdúrà pé orúkọ mi fi torí Olúwa ṣeun. Ọpẹ́ tí mo ti ń gbàdúrà pé ìwọ Ọlọ́run jẹ́ kèmi náà dèrò Amẹ́ríkà, jẹ́ kèmi náà dèrò London. Nígbà táwọn ti sọ pé kán gbé àwọn tó fẹ́ tírọ́fù, màá gbé fọ́tò ọmọ mi. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àwọn ọmọ mi bíi méjì mẹ́ta ti wà lẹ́nu ìgbà
3: tí. Bíi méjì bíi mẹ́ta.
2: Bẹ́ẹ̀ ni fọ́tò lásán ni mo gbé jáde, wọ́n tó dúpẹ́ lọ́wọ́ ọkọ ọmọ mi nípa lọ. Ẹ pé oṣù kan nìkan ẹ mọ ìyàwó tí a ní Nàìjíríà lọ́dún márùn-ún. Ẹ pé oṣù kan ló pè kan ìyàwó tí a lè àtọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ orí òkè Ọlọ́run náà wà bá mi. Authority.
3: Ẹyin Olúwa lógo. Congratulations ma.
4: Gbogbo ẹ̀dá tó bá fẹ́ gòkè.
5: A ní wọ́n tó tó gẹ́ tó
4: tó. Àbẹ́yìn tá a jọ ń sáré.
5: Àwọn tó tó bá sọ ní tùgẹ́tà.
4: A gbọ́dọ̀ stọ́dì onídàájọ́ orí kẹfà.
5: Wẹ́n ní tó stọ́dì dájọ́ jí sí.
4: Ìdí ni pé.
5: Ìdí ni sí.
4: Nǹkan àkọ́kọ́ tó wà
5: mú. The number one thing you see there.
4: Àwọn ọmọ Ìsírẹ́lì sẹ̀sùn lọ́hùn.
5: Israel has defended God.
4: Ìgbà tọ́lọ́run máa ṣe.
5: When God was to reply.
4: Ó bá wọn jà fúnra
5: rẹ̀. He did by them directly.
4: Ó fà wọ́n sọ́wọ́ ọ̀tá
5: ni. He committed them to the enemy.
4: Ó wà lọ wọ́n ọ̀tá kan tó burú.
5: He looked for a terrible enemy.
4: Ó yàn lé wọn.
5: And put him over there.
4: Kí ni sí ọ̀tá
5: yìí? Why is work of this enemy?
4: Number one.
5: Àkọ́kọ́.
4: Monitoring power wà lọ́wọ́.
5: Àwọn agbára tó máa ń tọ́ pípé
4: ẹ̀yọ. Wọ́n mọ ìgbà tó yẹ kí wọ́n wá.
5: They know the right time to go.
4: Irú àwọn ogun tó ń jà wọ́n náà
5: ni. That's the kind of battle fight.
4: Àwọn ọ̀tá tó mọ̀ gbà tó yẹ kí wọ́n wá.
5: Enemy that
4: know the right
5: time to fight.
4: Wọ́n mọ ìgbà tó bá rẹ̀ nú
5: àdúrà.
4: Àwọn ọ̀tá tó mọ̀ ìgbà tó ṣe àkójọ. Wọ́n mọ̀ ìgbà tó mọ̀ fẹ́ ṣe rẹ̀. Àwọn ọ̀tá tó mọ̀ àkókò. Ọ̀tá tó wà so
5: intelligent.
4: Ẹ̀rí pé tẹ bá kà láti fast
5: one.
4: Láti fast two.
5: Ti
4: Israel bá ti furu
5: mi.
4: Màlú bí agàdà. Àwọn mídíánì àwa wa. Ohun tó ń ṣẹlẹ̀ sí màmá yìí rèé. Tí ò fi ní ọmọ
5: látọ̀dún.
4: Gbogbo ìgbà tó bá ti lóyún.
5: When it does come see.
4: Ọ̀tá mọ́ wá bẹ̀wò.
5: Ẹni mi kò máa
4: ṣe. Ìsídàkọ́lá làrí ẹ̀jẹ̀.
5: Ìdá ti fi dream as he blood.
4: Oyún dẹ̀ máa jábọ̀.
5: And pregnancy.
4: Ìsídà kí bàbá yìí sáré.
5: All this time we keep running.
4: Ó jábọ̀ látòrí
5: àkàsọ. And he seems to have fallen from the ladder.
4: Àwọn àlá tó burú.
5: Terrible dreams.
4: Ní kẹ́yìn máa padà sí ìlú ẹ̀.
5: Àwọn
4: ọ̀tá tó mọ̀ ìgbà tó yẹ
5: kí
4: wọ́ wọ́n máa fẹ́ lórí ọ̀rọ̀
5: ìyá
4: adavalu ada gbogbo ọ̀tá tó mọ̀gbà tó yẹ ká gbógun tí wọ́n mọ̀gbà tó yẹ ká ta ọ̀fà àwọn tí ò kí mí sí
5: target
4: lẹ́nìí iná jó wọn iṣẹ́ kí làwọn ọ̀tá
5: yìí
4: mídíánì expert láti ṣe wọ́n mọ bá ṣe ń kó irinṣẹ́ oníṣẹ́ oh my god ta ló súnmọ́
5: ẹ
4: tó mọ bí wọ́n ṣe ń gbàrà rẹ̀ dá. Ta ló súnmẹ́ ọmọ bí wọ́n ṣe ń ba nǹkan jẹ́ bíbélì wípé nítorí àwọn mídíánì ó kẹta nìyẹn
5: o
4: wọ́n mọ bá ṣe ń ṣìyàn nípò kú láàyè nítorí àwọn mídíánì Israel lọ wá ihò
5: sínú
4: àpáta wọ́n lè gbé gbòòrò mọ́ there are many people under my voice enemy has relocated you ibi tó yẹ kó wà kọ́ ló wà. O ti arúgbó ọjọ́ sọ̀rẹ́. Gbogbo alágbára tó rí lókèjì
5: ẹ.
4: Sí inú ogun tuntun. Ìdá olúwa bá
5: wọn.
4: Bí wọ́n bá pé ẹgbẹgbẹ̀rún. Tí wọ́n sowọ́ papọ̀. Pé àwọn oníjó
5: onísìnrin.
4: Ọlọ́run àwọn bàbá mi. Yóò kọlu wọn. Olúwa yóò kọlu wọn. Olúwa yóò kọlu wọn. Olúwa yóò kọlu wọn. Olúwa yóò kọlu wọn. ọpọlọpọ àwọn èèyàn.
5: Many people.
4: Hero ni wọn.
5: They are heroes.
4: Bọ̀ àti sọ́wọ́n di zero.
5: But they have become zero.
4: Ẹni òkè tó di odo.
5: Someone has
4: wọ́n di òfò tán pátápátá.
5: They have become completely empty.
4: Wọ́n gbọ́ mi báyìí.
5: They are hearing me.
4: Ilé tó ní ayọ̀.
5: The health is to have joy.
4: Ọ̀tá sọ bọ́m̀bù
5: sí.
4: Àfìgbà tó túmọ̀ rẹ̀
5: yíká.
4: Nínú wọn tó dùn. Àfìgbà tí wọ́n rí pé márèjì yìí ò wò ni wọ́n tó padà. Márèjì tá a ti plan.
5: Yóò
4: ní pẹ́ wáyé. Àwọn ọ̀tá yẹn padà.
5: The enemies.
4: Cause hatred.
5: They brought hatred.
4: Hatred.
5: They brought hatred.
4: Between the couples.
5: They are the couple.
4: They cannot even explain.
5: No, there is a lie.
4: Why that wedding did not
5: hold. It didn't pay away of
4: your mom. Say it in the air, worry,
5: okay. I hope you're praying for mountain.
4: Mi ò bá nídìí.
5: There's no reason.
4: Èmi ò ní máa sọ̀rọ̀
5: báyìí. I will not be talking of this.
4: Ṣùgbọ́n mo rí ọ pé.
5: But I see you.
4: Alákìkanjú ni ọ.
5: That you are a very brave person.
4: Bọ̀ kò yọ lára ẹ.
5: Ẹni
4: òkè ni ọ.
5: You are meant for the
4: top. Kò yọ lára ẹ. Ẹ wo gbà tí Ọlọ́run rí Gideon
5: ni.
4: Láti verse 10.
5: From verse 10.
4: To 15.
5: From 15.
4: Ìgbà táńgẹ́lì máa pe Gideon ni. Ó ní ìwọ ọkùnrin alágbára.
5: He said that man of valor.
4: Ohun tí ọ̀run rí nínú ẹ nìyẹn.
5: That's what I was saying.
4: They see the man of valor.
5: Wọ́n rí ọkùnrin alágbára.
4: Bọ̀ Gideon ríra ẹ̀.
5: Was Gideon sent.
4: Bí èèyàn lásán.
5: As an ordinary
4: man. Wọ́n ní bọ̀ mo ṣe jẹ́ alágbára.
5: He said, "Ama ẹ̀ma
4: ti mi. Èmi àti ìdílé mi.
5: I am my family.
4: Àti wo.
5: We have been
4: put down.
5: Wọ́n
4: ti dà wá
5: láàmú.
4: Pastor wo ló fẹ́ dìde fún family. Àdúrà méje ni mo máa pè. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Anoint orí ẹ. Ṣòro sí orí. Ọ̀gá, mo dé ẹnu omi yẹn. Ó ní n tó fẹ́ ṣe. Fi òróró sí orí. Mo dé ẹ nínú omi yẹn. Ẹ wo má jẹ̀mú àánú tó dé. Àyà abalẹ̀ gàdá. Alágbára tó máa ń dìde sí
5: mi.
4: Ní àkókò tí ọkàn mi bá fẹ́
5: balẹ̀.
4: Ní àkókò tí máa fọwọ́ náà
5: fúnra rẹ̀.
4: Wà ní olúwa sáwọn ní.
5: Ẹ
4: sáwọn lọ́gbẹ́.
5: Ọkọ̀ James.
4: Alágbára tó máa ń dìde sí mi. Nígbà tí máa fẹ́ ní ìfọkànbalẹ̀. Nígbà tí inú mi bá fẹ́ dùn.
5: Ẹ
4: sáwọn lọ́gbẹ́. Ẹ sáwọn lọ́gbẹ́. Ẹ sáwọn lọ́gbẹ́. Ẹ sáwọn lọ́gbẹ́. Jésù olúwa wa. Ẹ gbé àdúrà kejì.
5: Prayer number two.
4: Gbogbo ẹni lọ́wọ́ sí omi díẹ̀ ti ń jáde lójú
5: mi. Everyone that have a hand in my tears.
4: Ẹ fi wọ́n rú ẹbọ ẹ̀rín mi.
5: Sacrifice them for my laughter.
4: Ẹnikẹ́ni.
5: Anyone
4: don't tell your what's here could
5: that has a hand in my weeping.
4: Everyone will be by your
5: me. Sacrifice them for my joy.
4: I want
5: to laugh today.
4: Everybody and when you are
5: my
4: people.
5: Invite my people.
4: Gbogbo ẹni lọ́wọ́ sí ìdààmú mi.
5: I don't have a hand in my present.
4: Gbogbo ẹni lọ́wọ́ sí ogun tí mo ń dà lórí ọmọ.
5: I don't have a hand in my present
4: battle. Abagadu Ẹza.
5: Ẹni mímọ́.
4: Ẹni lọ́wọ́ sí wàhálà mi.
5: Don't have a hand in my present.
4: Tí mo ní lórí àkọ́bí.
5: I have my passport.
4: Ẹ̀mí mímọ́.
5: Holy Spirit.
4: Wọn ò gbúdọ̀ lọ́lá ìjìyà.
5: Never talk of Scott free.
4: Yes, Oluwa wa.
5: Amen.
4: Mo sọ tẹ́lẹ̀.
5: I prophesy.
4: Gbogbo ẹni tó lọ́wọ́ ní jó ní ayọ̀.
5: Don't test it on another day of peace.
4: Kí wọ́n lọ fún ìrúbọ.
5: Amen. They are sacrificing.
4: Ẹ gba àdúrà kẹta.
5: Prayer number three.
4: Olórí ogun tí mo ní.
5: My arch enemy.
4: Ṣubú fún ìdílé mi.
5: Fall for my lifting.
4: Máa dé Gẹ̀dúàsá.
5: Hey.
4: Olórí ogun ayé mi.
5: The arch enemy of my life.
4: Ṣubú fún ìdílé tèmi.
5: Fall for my lifting.
4: Mo fẹ́ dìde lọ́dún.
5: I want to be lifted this year.
4: Olórí ogun ayé mi.
5: My arch enemy.
4: Ṣubú o, ṣubú o, ṣubú o, ọ̀yà. Bàbá ọmọ ẹ̀mí mímọ́, olórí ogun ayé mi yẹn, ẹ ṣubú lónìí, lójú ìjà, ẹ ṣubú lójú ìjà, ẹ ṣubú lójú ìjà, ẹ ṣubú lójú ìjà, ẹ ṣubú lójú ìjà, ẹ ṣubú lójú ìjà, ẹ ṣubú lójú ìjà, Jésù Olúwa wa, gbogbo olórí ogun ayé mi, olórí ogun ayé, kò ṣubú, kí wọ́n ṣubú, dominira, di àṣẹ, dominira, di àṣẹ.
5: Amen.
4: In the name of
5: Amen.
4: ẹgbà eléyìí.
5: Pray this one.
4: Tẹ̀mí tẹ̀mí.
5: With all your spirit.
4: Ẹgbẹ́ Jésù.
5: Call the name of Jesus.
4: Aláti mo máa ń la.
5: That be my jolly hand.
4: Tó máa ń dá mi padà sí square one.
5: Now send me back to square one.
4: Ẹ̀dá àláyẹn
5: dúró. Wọ́n lọ kú tẹ̀ stop to that dream.
4: Pátápátá.
5: Completely.
4: Aláti mo máa ń la.
5: That be my jolly hand.
4: Tó máa ń dá mi padà.
5: Now send me back.
4: Sí square one.
5: To square one.
4: Ẹ̀dá dúró.
5: Stop that dream.
4: Oya oya oya oya.
5: Mọ̀ ní
4: ọjọ́.
5: Mọ̀ ní ọjọ́. Mọ̀ ní ọjọ́.
4: Tọ́mọ̀ dá mi padà sí square one.
5: Tatu

lórí ètò yín ni ní gbogbo ọjọ́ Sátidé báyìí ẹ ti mọ àpẹtù eléyìí là ń pè ní torin tí nìkànnì rédíò lòún ń bú gbà 32 FM 94.9 ọmọ akíbọlá bòde o lórí òkè téńté mọ́kànlá làwà bí báyìí ni wọ́n ń pè ní laughter house ẹ láìkì ẹ pọ̀ lálẹ́ lẹ́mi àti yín dájọ́ mú nǹkan lẹ̀ tí ó dùn kákáráká ǹjẹ́ àjọ tàṣí àyí kò jìnnà ẹjẹ́ mi àti yín ọjọ́ fọ àkótóra wọn bàálẹ̀ ilé ẹ̀ káàlẹ́ ìyáálé ilé ẹ̀yìn ilé ẹ̀ káàlẹ́ o bí n bá kí yín ẹgbọ́ ta ni n bá kí yín bí wọn bá ṣàpọ́nlé yín ẹgbà pọ́nlé ta ni n bá ṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ èmi tí wọn bá tàwọn ó fi ra tùpà ọmọ akíbọ́lá tí mo wá dàjí tán náwó ẹ̀ka àlẹ́ mọ̀dé o kò sí bí wọ́n ṣe ṣe láyé àwọn akíbọ́lá wọn gbọ́dọ̀ gbáwòrán gẹ̀gẹ̀ a máa fọwọ́ ẹ̀ tíbi kan bẹ́ẹ̀ bá sì ti gbá ṣẹ̀kẹrẹ lábàdà báyìí ọmọ akíbọ́lá yọ

àárò papọ̀ lálẹ́ yìí o. Báwo èèyàn bá gbẹ̀ nǹkan kan kalẹ̀? Ẹ worú kiní tí a já mọ̀ lónìí hùn. Má pẹ́ wọlé o. Kiní yẹn lọ bẹ́ẹ̀. Àwọn olórí dẹ̀já dẹ̀já. Àwọn ganan tó sọ fáwọn èèyàn pé sẹ́yìn ò ní.

0: àwọn máa kí bọ́lẹ̀ mọ́ gbàgbé lásìtì fi kọ́mẹ̀ntì yẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tàbí lójú òpó facebook ni mò ń bọ̀ wá mọ́ kọ́ yín léde o usman ti sókè.
1: ìlàyé aláwùrà
0: mọ́jẹ̀gbèsè ẹran gbogbo táwọn ìbọn bá ìdọjọ́ wednesday láago méjì ọ̀sán. Ẹ̀wọ̀n rẹran kan 1.3 ẹ̀wọ̀n rẹran kan ní 750 iná ó ti gba sọ lára ewúrẹ́ àfẹ́ntẹ́ bá rí tó ṣe wípé ìwáyé mọ́yà rẹ̀ àti ìwòmọ̀ àmú gbogbo nǹkan kókókó lẹ́rọ̀ọ́dún gbọ́dọ̀ díjọ́ kẹta lé ọ̀dọ̀ tíá alẹ́ ẹjọ́ ọdún láti gbé pọ́ọ̀tì ẹran síbi báńkò ní níta báyìí bí ọlọ́run ṣe wá lọ́wọ́ déré tọ́lọ́ràn wá lọ́rẹ́ déré òpin ẹbí níṣẹ́rí rèé o. aṣọ ìsín ẹ̀ sí ìṣàṣọ ẹ̀wọ̀n

ati wa na olore epo egbeju ki le wa fun odun ah mo de fe fun yin leran o o leran kaka ti o fun story ni o ki lo ni te wa yi today is Saturday ah odun ju wole odun ju wole odun ju wole o pa pe mo gun si ni wa na ni wa ra mo ni odun ni opo odun ka edogun ju mo tin pe ran leya ma jodun o be o sele olohun ni dai laamu ibi to ti ya ki wo jara re ni wi pe family re melo lori to ti fun leran aburo baba re ababuro ya re abe ni to jegbon si ye o akan to mugun re akan to jilo ni balabala balabala balabala laaro monday ah alaji nu e si ni won mo to won lo bota ni sin o o ba tun pe eduode mi e mo to sele bo ba pada de eni to ti ni story re lowo ti o fi knock re tele eh mo to sele ipe ke to wa ba mi e ti olohun oba oni je nu obi o sele lo ba n pe baba tan ta roba wa lo ba n pe baba mattress wa lo ba n pe baba kini wa lokan mo obo bi eran wa lekuli ni eran re o emeyo kan be o ti ro pe wa lo mu lo ni awon baba mattress ati baba tan ta roba ọ̀rọ̀ ẹran lọ́kan lẹ̀ gbáwọn dọ́dọ̀ rẹ̀ láti ṣejọ́ ìtàn àfi ìdìbò yìí mẹ́. gbogbo tẹ́lòmíì lè dára láyé ní ọ̀tọ̀rọ̀. àmọ́ dúpẹ́ tèmi lọ́dọ̀ ọlọ́run. iléyà tá à ń wí tá à ń sọpọ́ káàárọ̀ òkùjọ́ mẹ́ta òkùjọ́ mẹ́rin. ìjọ àti ṣètúnú àwọn ẹni iléyà ti kóṣù méjì àtijọ́ mọ́kànlá. ṣùgbọ́n ọ̀dọ̀ bẹ́ẹ̀ yẹn bá wá ń fi ẹ̀kọ̀ọ̀kan pamọ́ ń bì.

0: ọmọ akíbọlá tó ti rọwọ mú nbẹ àwọn èèyàn mọ yín mú sí ọ ni pé àmọ tó bá ìrọwọ mú nbẹ pẹrẹ gbogbo àwọn tí wọn ní wọn ń ṣe ṣù tètè sí ọ ọmọ akíbọlá àwọn gangan fúnra ara wọn àríwọ ọkọ wọn ní àpò gbọdọ mọ jẹ lọ ìyá jẹ pọ lẹnu iṣẹ wọn tẹ pamọṣẹ ni o hello.
1: Ẹ
0: ma ká lẹ.
1: Ìjọba ẹ sọ bàbá rẹ̀ mọ̀ nǹkan.
0: Wọ́n wà tani máa mi sọ̀rọ̀ yìí.
1: Wọ́n rẹ̀ mú ló sọ̀rọ̀ látàrí mọ.
0: Máa mi àrẹ̀ mú látàrí mọ ṣẹ́ wà dáadáa.
1: Wà dáadáa o.
0: Ẹ ti wọlé.
1: Ọ̀pọ̀ ṣe ìsinmi.
0: Má.
1: Kí lẹ fẹ́ mú bá mú nù kọ́mọ́dù?
0: Jẹ́ ilẹ̀ fine fine. Ẹ fẹ́ mú nǹkan kí lẹ fẹ́ mú nù kọ́mọ́dù? Bàbá àlùbáríkà ẹ bá gbé fún wa bàbá àlùbáríkà.
2: Báwo.
0: Ẹ ní parẹ́.
2: Ẹ̀mí àṣẹ ìjọ.
0: Ṣé ẹ ti mú tí ẹ fẹ́ múnú kọ́mọ́dù?
2: Ìlú ìpínlẹ̀ mo ti mú.
0: Ẹ ti mú.
2: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí Elédùmarè. Táìmù wọlé wọlé.
2: Nǹkan bíi ten lásìkò
0: ní. Nǹkan bíi ten lẹ́dẹ́ láti.
2: Láti Èkó.
0: Èkó sẹ́yìn àtìyá náà lẹ́jọ́ lọ.
2: Ẹ lọ o, àwọn abúlé ajé lọ ní o, àwọn ẹ̀jẹ̀ kà tó yọ́ndé.
0: Ìyá yàrá rẹ wá wà báyìí.
2: Bẹ́ẹ̀ mọ wa, nígbà tí ọmọ lọ́mọ lọ́mọ mi ni.
0: Ẹ ṣe kí ni?
2: Ọlọ́mọ ni.
0: Tó jẹ́ ìdẹ́rọ̀ ṣàtẹ́gùn tutù wá bàbá yìí ni gbọ́kú ẹ̀ rẹ̀. Ní ẹ bá lọ di ọ̀rọ̀ kan sọ́kàn lákòókò yìí. Ẹyẹ ẹ kàn máa rí ni tí wọ́n mọ̀ bíi pé kí ló dé tẹ̀ ń Yorùbá yìí. A mọ̀ ṣe gbogbo ohun tí wọ́n mọ̀ pàrònú rẹ́ kú ò lára ara wa. Ẹ lóòótọ́ ta ní bẹ lójú òpó ń bẹ. Hello. Nǹkan ní bá mi wí ngbà kan. Wọ́n ti ń try, ẹ lè try tèmi ètò lẹ́tàn, number studio lẹ́wọ̀n try.

0: Let's praise him today.
1: But through the weekend, the
0: that we tell that we can in your Lua.
1: Sọ pé mo dúpẹ́
0: o. Say I thank you Lord.
1: Ọba tó dá mi.
0: The one that spared my life.
1: Mi ò sí láàrin àwọn.
0: I'm not among the dead.
1: Àárín àwọn aláìní.
0: I'm among the living.
1: Wà ní ògo ni fún
0: mi. Hallelujah.
1: Mo gbàdúrà.
0: I pray.
1: Torí pé oyin Ọlọ́run.
0: Because every time you pray,
1: you go ògo.
0: That glory of
1: God. Yóò ṣẹlẹ̀
0: sílẹ̀.
1: Ohun ìyanu.
0: That thing of miracle.
1: Yóò mọ
0: sẹ́lẹ̀. Yóò mọ sẹ́lẹ̀.
1: Àwọn ẹ̀rí lórí ẹ̀rí.
0: The spirit of God is
1: yóò mọ sẹ́lẹ̀. Ojoojúmọ́ ayé
0: rẹ̀.
1: Mú omi ẹ jáde.
0: Big at your water.
1: Mú òróró yẹn jáde.
0: Big at your oil.
1: Kò bá dẹ̀ lóyin fi
0: sí. Àbí agbọ́nì
1: àbí. Ṣùgbọ́n mi àtòróró yẹn.
0: That water and oil.
1: Very very important.
0: Ó ṣe pàtàkì púpọ̀.
1: Ìjẹ́jẹ́ ń gbàdúrà.
0: Let me pray.
1: Gbogbo ẹyin tí ayé yín rá kúrò
0: lójú kan. You that your life is
1: gone in the
0: spot.
1: Mo gbàdúrà.
0: And I pray.
1: Wàrí tiẹ̀ sí.
0: Ó ṣe àbí pàṣẹ.
1: Ò dẹ̀ ní dà.
0: In the name of
1: God. Ǹjẹ́ tẹ́wọ̀ ẹ̀jẹ̀ sọ́tẹ̀lẹ̀.

0: Oluwawa, mo sọ tẹ́lẹ̀ sọ.
1: I will present to you.
0: Àwọn tó máa ń dẹrù èèyàn.
1: Waste out of one plug in.
0: Wọ́n ò ní dẹrù. Ẹ gbàdúrà kejì.
1: Prayer number two.
0: Ìjì tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jà mí.
1: Now stop fighting me silently.
0: Olúwa dàdúrà.
1: No, stop it completely.
0: Máì ní kí
1: pa ẹ̀. Stop it completely.
0: Àwọn kan bẹnu ìjì yẹn.
1: Some people dey in that storm right now.
0: Àwọn kò dẹ̀ mọ̀ pé ìjì.
1: From that moment to the storm.
0: Toro ń fẹ́ bí afẹ́fẹ́.
1: Because it's coming like a wind.
0: Ẹlẹ́
1: ànàzọ́.
0: Jésù Olúwa o, ẹ gbàdúrà kẹta. Olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀. Ogun tán ni tó bá dé sí yàn. Bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́
1: ẹ̀.
0: Tó ti jẹ àwọn kan
1: léwarí.
0: Ogun kò lẹ́rọ̀.
1: Tó
0: ti jẹ àwọn kan náà
1: tí mo mọ̀. Tí
0: wọ́n ní kì í èèyàn í bọ́ lọ́wọ́
1: ẹ̀.
0: Àìsàn tán ni kì í gbó. Ẹsẹ̀ wọlé láyé. Ẹ gba ariwo ẹni
1: kí o yẹ.
0: Nìyá àlẹ́ ẹ̀bọ̀ ó yá dúró.
1: Yóò wá jẹ́.
0: Oh, my God.

0: Èmi ni Málọmọ́ṣọlá, mo wá láti ìlú Èkó ní Àpápá. Ó ti tó ọdún méjì sẹ́yìn tí mo ti ń wa iṣẹ́. Ìyàwó mi ló máa ń follow program dájì. So, ó wá ní kí n máa follow program dájì náà, wá ní òkè pé mo ti gbọ́. Ó wá di ọjọ́ kan, wọ́n wá ṣe program dájì. Ó wá pè mí pé kí n máa bọ̀ wá. Mo ṣàwọ̀ program yẹn. Ìyẹn ló trigger mi láti wá attend the program táwọn ọkùnrin ṣe ní some months back. Mo ṣáà lọ mo gbàdúrà mo padà sílé. Ó wá di ọjọ́ Friday. Iṣẹ́ òru tán ṣe ní ọjọ́ Friday mọ́júmọ́ Saturday ní program tí ń lọ lọ́wọ́ yìí. Ìyàwó mi wá ń wo program yẹn live. Èmi náà wá ń dọ́gbọ́n bá jí wò níbi tí ó ti ń wo program yẹn. Àdúrà kan wá trigger mi láti pray more. Nígbà tó dojú ẹ sàmà, mo láti bọ́ ara mi sí ìhòhò ọmọlúàbí.
1: Nínú ilé
0: ọ̀dọ̀ wa sàr nínú program yẹn. Ìyàwó mi ń wò mí pé òun tó invite mi pé kóun wá pé kí n wá gbàdúrà èmi gan ti ṣe ju òun lọ. Torí ọ̀rọ̀ yẹn yìí sí mi káṣá máa fa ọ̀rọ̀ gùn. Mo bá sọ fún mo ní mọ́mí Kenneth mo dẹ̀ fẹ́ lọ program dájú pé bọ ìwọ náà mọ bí nǹkan ṣe lọ pẹ̀lú kò ṣiṣẹ́ lọ́mọ kò dẹ̀ sówó. Bọ́mọbìnrin yìí ṣáà ṣe bá mi bó yẹ ká 12,000 fún mi nìyẹn owó mọ́tò. Mo bá wá sí program yìí, mo sọ wá sí program mo ṣá Ọlọ́run ní orí òkè yìí ṣẹ̀ mo gbúdọ̀ rí imú. Táwọn bá lẹ́rìí lórí òkè yìí, mo gbúdọ̀ bá wọn ní ẹ̀rí. Ọlọ́run ìpè yìí, Ọlọ́run bàbá kó ṣàánú mi kó ṣíjú àánú mi, mo ṣá ń gbàdúrà yẹn. Mo fi fóònù mi sọ́dọ̀ àwọn tó ń ṣáàjì fóònù bẹ́ẹ̀ yẹn. Mo bá lọ síbẹ̀ wípé kí n lọ mú. Mo dẹ̀ fi sí flight mode mi tí máa ṣe mú kó ní flight mode báyìí. Kọ́ ìyàwó mi ló wọlé. awon daddy kinyan mo tin pe number lati ko kilo sele mo ni apa binu mo charge ni oni bra se yin si pe mi o bra se yin je church member wa bi won tin pe number yin lati kan mo ni kilo sele oni won tin kilo sele oni won tin pe yin oni bra se yin ni e te pe dare mo ni ah ile te post mi si ara yin kilo sele mba tu pe dare ba ni da e te o ba ni abraso like lati kan mo tin pe yin eni ko lo o ye se ra truck bi meta o de ke ma ba manage ye o de jo mo ise mi gogo exactly my field ibo ke ma ba manage ye o ni ba to soro yen o lo ronu kan mi o ni bo to ah brashola wa se apapa ni ojo monday na je ki pe won so mo bi mo se gbo mo so bayi agbado ni mo lo ra mi mo ju ti mo fi so agbado nu mo sare wa si bi bayi o ma ko gbe omo dani to n pray for me ni bi bayi mo kunle mo sa gbadura lori ere mo lo si ori apata mo lo gbadura mo ra won daddy wa yi na mo ni ko jo pe se mo le ri baba won ni gbogbo nkan ti mo ba fe so pe to wa ti di inu program bayi pe kin wa so in fact nigba ti ma pe yawo mi pada ti ma so fun pe nkan to sele leleyi yawo mi pariwo lori phone ni o pariwo lori phone won ti wa ni kin wa bere ise ni eni gan n pe kin sa ti wa bere leni tori praise the Lord. Igba ti mo de gbo program daddy ni ojo Friday mo ni mo Saturday yen. Nkan to tun je ki wa ni wi pe baba ni omo August ni awon. Omo August je ni emi na. August 12 ni mi. Mo wa so fun Olorun. Olorun baba Sam Ojo se beje fun mi. O de oh my goodness. O de se beje fun mi. O se fun mi.
1: Oh my goodness.
0: O se fun mi daddy. Olorun ma fi pe yo ma fi da mu ijobo kokoro lorugo Jesu.
2: Amen.
0: Jesu.

0: ọ̀rọ̀ rẹ̀ sí ilé fún ìtúsílẹ̀. Bó lọ́wọ́ mú pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangbo ògbó bá fẹ́ sáàmù ju Adébáyọ̀ bàbá ọ̀tọ́rìtì. Àkórí oru àṣírí pẹ̀lú kọ́sọ́mà. Tọ́sù yìí. Book of Remembrance. Ìwé ìrántí. Àkọ́kọ̀ rẹ̀ rẹ̀ o. Jésù Olúwa fẹ́ treatify ní àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ògo tó ti pọ́ lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì sàmójú Adébáyọ̀ Authority. Wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola. Orí òkè ògo lẹ́dẹ̀ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà. Àṣírí ogun tó jà ó máa tú. Olórin àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Wà á dìde. O dẹ̀ ní lọlẹ̀. Ayé rẹ dìde. Kò dẹ̀ lọlẹ̀. Àyànmọ́ rẹ dìde. O dẹ̀ lọlẹ̀. Àwọn ẹ̀rí tẹ̀ ń gbọ́ wọ̀nyí. O fi bọ́lọ̀ ṣe tó hàn. Tó dò tó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tó ti ṣe lánàá. O tún ṣe lọ́wọ́. Yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Àní ní èní ní èní. Ẹ gbàdúrà kọ̀kọ́. Agbára Ọlọ́run. Gbé mi jáde. Níbi tí wọ́n fi mí sí. Mo fẹ́ lọ òkè. O ní dúró sójú kan. Agbára Ọlọ́run. Níbi tí wọ́n fi mí pamọ́ sí. Ẹgbẹ́ mi jáde. Oyo. Ọkọ̀ Jésù. Agbára Ọlọ́run.

Olúwa wa, Jésù wípé ẹ lọ sí ilé tó tọ́ súnmọ́ yín, ẹ rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ so àti ìyá rẹ̀, ẹ sọ fún wọn pé Olúwa ní ìfisẹ̀, ẹ lọ tú wá, ẹ tú kúrò, ó ń lọ síbi gíga, gbogbo èyí tí wọ́n so sí yàrá inú, èyí tí wọ́n so iṣẹ́ yín, èyí tí wọ́n so ẹ̀bùn yín, èyí tó so àwọn ọmọ ẹ̀, wọ́n so àkọ́bí rẹ̀, ìdè tí ò jẹ́ kó dìde ó já báyìí wà á máa kúrú wà á máa ga wà á mí ara ẹ ìwọ ìdè tí ò jẹ́ ń dìde já ariwo rẹ lè ṣe ó yọ ó kọ jésù ó kọ jésù ó kọ jésù.